0: Mokole, ẹgbọ́n mi, Oluwa sọ fún mi bí wọ́n ṣe ń gbọ́ testimony mama yẹn, ẹnìkan gbọ́ mi láàárọ̀ yìí, ṣíṣe lọmọ rí tí wọ́n ń tẹ̀lé o. O ibi tó vivid dé, tó kíyèsí dé, tó bá ń lọ, wà mọ gbọ́ tí bá tẹni yàn mọ dún lẹ́yìn ẹsẹ̀ rẹ̀, a máa dún lẹ́yìn ẹ̀, wà máa wù ẹ̀yìn lẹ́ẹ̀mẹwàá, pẹ̀tà ní tẹ̀lé mi, gbọ́ mi, ó dídí èpè ló di ègún tí ń tẹ̀lé o. Ìwọ gan mọ̀, kò síbi tó ní kí n gbàdúrà fún ọ láàárọ̀ yìí, mọ̀ ń lọ sórí Facebook, mọ̀ ń lọ orí YouTube, láàárọ̀ yìí, pẹpẹ yìí ọ̀pọ̀ mọ̀, ẹ̀yin tẹ́ ẹ bá tún ní àǹfààní láti join wa, join mi lórí YouTube, ẹ join mi lórí Facebook, ẹ join mi lórí TikTok, àárọ̀ yìí ó le díẹ̀, ẹ má jẹ́ ń waste àkókò, màá gbàdúrà láàárọ̀ yìí fún àwọn èèyàn. Engineer, ẹ pé next, ẹ tó tún kàn wọlé.
1: Emmanuel Ojo láti Apẹtẹ, nígbà tí ọjọ́ 7-7 mo gbọ́ mo wá wá so nígbà tí mo wá mo ra omi 7-7 yẹn so ìgbà tá à ń ṣe program lọ ẹ wá ní kólúkálùkù tó bá nífẹ̀ẹ́ sí láti lè san ọrẹ májẹ̀mú kó máa san 1,000 ẹni tó bá tẹ̀ fẹ́ ṣe dáadáa kó san oníbejì kó mú 1,000 sí
2: kó mú 1,000 kó jẹ́ 2,000
1: àpò mi mo rí pé 2,050 kù lọ́wọ́ mi mo wá mú 1,000 síbí mo mú 1,000 síbí
2: ẹ so ń bejì
1: o ṣe ń bojì mo dẹ̀ bá tèmi lọ so mi kò mo ṣe délé. Mi wa lọdun kankan omo mi kan wa latiko bo se de niyan oni daddy oni wo ti pe ti mo ti fun ni nkan oni o kan test owo account mi so ore
2: o test owo sin
1: eyin ida mewa owo en mo sibi so ngba to wa ya ni wednesday to koja mo wa lo si wema so won soro nipa opolo tabi agbari so mo wa bere ati test waju tora ministry ni mo wa two star ni mo ni lati bi 3 years ti mo ru kiri àwọn ọfíṣà wa àwọn tó jí náà ni wọn tún lọ so ìjọ tí mo wá wá síbẹ̀ tẹ fọwọ́ tó fọ orí tó ní kan fomi fọ orí tó ní ká ṣe gbogbo ẹ ọgá wa kan wá àbújá láti àbújá ó kàn wà sí premier hotel níbí ni ló wá ní kí gbogbo wa pàdé òun bẹ mo dẹ̀ débẹ̀ báyìí so mo ṣe débẹ̀ báyìí ó kàn pè mí síta ní láàrin gbogbo yẹn ó yẹn I will give you your commander now ó dẹ̀ fún mi ní 3 star.
3: Ó fún yín 3 star. Ànáwó ẹ̀.

0: Owó ní ilé òní burú. Ẹni bí lórúkọ Jésù iṣẹ́ tó ṣe lórí rẹ̀ ó di ẹsẹ̀. Ìgbésẹ̀ ni búburú lórí rẹ̀ ó di òfo. Ó ní jè sọ́fì. Ayé ò ní rí omú. Ó ní ràrìrà. Wọ́n ní jí ọgbẹ́. Wọ́n ní tẹ̀jẹ̀rẹ̀ sílẹ̀. Wọ́n ní pa ọmọ rẹ̀. Wọ́n ní gbòkú ọmọ wá bá. Oríire ò ní gbàbọ̀dì. Ó ní mọ bójì ọmọ. Lórúkọ Jésù iṣẹ́ tó ṣe tó fàárọ̀ ṣe ìwọ ló máa jẹ́. Ìwọ ló máa jẹ́. Ó dẹ̀ ní dìdàkudà. Pààrọ̀ ọwọ́ Ọlọ́run ọkàn rẹ̀ á sì balẹ̀. Ó ti rí bẹ́ẹ̀. Gbogbo ènìyàn ẹja dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa ṣe. Mo sùn láyọ̀, mo tún jí láyọ̀. Wọ́n á gbé mi dìgbàdìgbà láàárọ̀ yìí. Ọwọ́ mi ṣe gbé, ẹnu mi ṣe là, ojú mi ṣe rìnà. Gbogbo àgọ́ ara mi ló ń ṣiṣẹ́ pé Olúwa máa ṣe. Olúwa ṣe oyè àdúrà pẹ́.
1: Ẹ̀mí ni máa ò.

0: gbogbo ẹni tí ẹ ti gba òróró yẹn ẹja pàdé nílùú Àkúrẹ́ láàárọ̀ yìí opportunity lè má wà mọ́ ẹ̀ẹ̀kan ló máa wá ṣà bàbá mi sọ fún mi ní ìjẹ́rìí ó ní kí n bẹ̀rẹ̀ sí ní ànájò orí gbogbo orí fàyàtà tó bá ti fọ orí yẹn kí n bu òróró sórí gbogbo orí àwọn ènìyàn pé ohun tó ń bọ̀ níwájú kò ní kàn ọ́ kò ní kàn ọ́
1: ẹ̀kú
0: burú tó ń bọ̀ yìí kò ní kàn ọ́
1: orílẹ̀
0: ò ní gbà á
1: orílẹ̀
0: ò ní gbà á
1: orílẹ̀
0: tí bọ̀ yìí ó máa tẹ̀ ọ́ lọ́wọ́ á tẹ̀ ọ́ lọ́wọ́ á tẹ̀ ọ́ lọ́wọ́ sọpẹ́ ọgọ́ mi dá ọlọ́run ọládélé mo fẹ́ gbà láàrọ̀
1: sí mo fẹ́ gbà láàrọ̀
0: ọgọ́ mi dá ẹ̀yọ̀ǹda ẹ̀yọ̀ǹda ẹ̀yọ̀ǹda
1: ọ̀jẹ̀.
2: Orúkọ mi ni Kẹ́hìndé. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbà tún wá sí orí òkè inú rédíò mo ti gbọ́ mo wá síbí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbà tún wá síbí wọ́n yan àwẹ̀ fún mi. Mo gba àwẹ̀. Ogun yẹn ó ti pẹ́ tí mo ti máa ya ṣọ́ọ̀ṣì káàkiri ni. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbà tí mo dúró òkè. Ọlọ́run tú mi sílẹ̀ nínú ìdè yẹn. Gbogbo àti ẹ̀sùn lójú orun pa tẹ̀ déédé ké ṣá mi rí kankan. Màṣá máa kígbe ṣá. Ṣùgbọ́n mo dúpẹ́ láti ojú orun pa tán déédé máa ké síta ṣá mi dẹ̀ rí yàn kankan. Dádùn àti ní kí ló ṣẹlẹ̀ àti nǹkan tá a rí. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá mi ṣẹ́gun yẹn. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ fún ọ̀wà ìbáyà ọlọ́ta ìbáyà bá ti kú mi mọ̀. Torí ìdílé bá ìpẹ́ ṣe bí lọ́gẹ̀ ni pé bóyá bí ìbáyà ọjọ́ kẹjọ síra bẹ́ẹ̀ ọlọ́ta mi náà bá ti mú lọ. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ṣáà tún mi sílẹ̀ Ọlọ́run ṣẹ́ gbogbo ogun náà.
0: Ọlọ́run tóbi àbí kò tóbi?
1: Ẹ jẹ́
0: bá mi ṣe ògo ògo ògo. Ohun tó

0: ẹ̀rí báyìí ṣé ènìyàn lè ṣe lè ṣá ọlọ́run ló ní agbára òun ló ń tó bẹ́ẹ̀ òun ló jù bẹ́ẹ̀ lọ mo ni mo ṣe ń rọ gbogbo ènìyàn wípé jọ̀wọ́ ayé rẹ jọ̀wọ́ gbogbo tó ní fún ẹni tó lè gbà ọ́ á gbà ọ́ nínú ìṣòro á gbà ọ́ á jẹ́ kí ire tó ti gbà yẹn kó permanent kò ní jẹ́ kí ọ̀tá ó ṣàyídáyídá ẹ̀ mọ́ gbọ́ á jẹ́ kó o rẹ rí ògo kó o dẹ̀ rí ògo rẹ lò òun ni mo ṣe rọ ẹ fi gbogbo nǹkan tó ní fi fún sákúrò nínú ẹsẹ̀ ẹsẹ̀ òun ni poison tó máa gbàdúrà jẹ́ ẹsẹ̀ kò sí bó o ṣe gbàdúrà tó o bá ti ń dá ẹsẹ̀ o lè rẹsẹ̀ ẹ̀ o rí bá gbé ọlọ́run ṣe ṣe mo gbé bí wòlíì lórúkọ jésù olùgbàlà gbogbo ẹni tí ìrẹyìn ti tẹ̀yìn lọ́wọ́ èṣù òní jágbà lọ́wọ́ ẹjá lọ máa múra ẹjá lọ máa múra a máa pàdé ní òkè àrò ìyẹn ní àárọ̀ yìí fún solution hour ẹ̀kan lóṣù la máa ń ṣe tí oṣù yìí òun la fẹ́ ṣe láàárọ̀ yìí bàbá mi ní kí n ṣe àwọn nǹkan kan bẹ́ẹ̀ òun ni mo ti ń sọ fún ẹ mo ní omi odò ni bàbá mi ní kí n bù sórí àwọn ènìyàn so tó bá ti ń bọ̀ rọmí odò yẹn ó lè pé mẹ́ta sínú ike àbí méjì wà á ṣàlò ẹjọ́ kan láti forí ara rẹ wà á gbé lọlé wà á lọ forí àwọn ọmọ rẹ lórúkọ jésù àjàkí àlàrun búburú kò ní balẹ̀ ọ kò ní mọ́mọ́ rẹ wọn ni ká bomi yẹn sórí gbogbo ewu ọ̀sán àti òru ọ̀kan kan ò ní kà ọ́ níbẹ̀ lórúkọ jésù kò ní dọ́dọ̀ ẹ lẹ́yìn ìgbà tá a bá forí yẹn a máa tún gba òróró sí orí àwọn wà ní program ní Ado Ekiti yẹn ní àná gbogbo wa la ṣe fún lórúkọ jésù olúbalà ní ti àárọ̀ yìí eléyìí kò ní forí rẹ sápẹ́ ọlọ́run ládé ọlọ́run ládé ọwọ́ ìgbéga rẹ
1: la ọwọ́ ìgbéga rẹ la
0: mi ń sókè
1: mi ń sókè
0: mi ń sókè
1: mi ń sókè
0: ó yà bomi sí orí kí n jẹ fi òróró yan gbogbo ènìyàn wà á rí nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ gbogbo ọ̀nà tó dídó máa là mo retí rẹ láàárọ̀ yìí a máa pàdé ní òkè àrò tó bá ti dé bọ́lá jókòó sọ yẹn bọ́lẹ̀ wà á lè ṣe ọwọ́ ìsàlẹ̀ díẹ̀ wà á rí ilé igbó yẹn opposite ẹ̀ wà á máa wọ́n gbé họ directly látorí títì máa bọ̀ bẹ́ẹ̀ láàárọ̀ yìí bàbá mi pè ọ́ ó fẹ́ tú ayé rẹ ṣe ó fẹ́ tán gbogbo ìṣòro yẹn lórúkọ jésù olúbàrà bí o ti ń bọ̀ wá láàárọ̀ yìí lórúkọ jésù ogun tó ń gbé bọ̀ ogun yẹn parẹ́ ẹnìkan ní mo ní ẹ̀rí gbogbo ẹni tó ní ẹ̀rí ẹja rìkọdù ẹ ẹja fi sórí whatsapp number yìí 070-664-668-63. 070-664-668-63. Eric Codre, tell about it clear. Oh, the bow. Ṣùgbọ́n gbọ́mi tó o bá ní ẹ̀rí tó o sọ gbọ́ ìwọ ló dínà fún ara rẹ torí pé níbi kó o ti sọ èyí níbẹ̀ ni olúwa ti máa ń lànà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn so tó o bá parí olúwa mọ́ra ìwọ ló mọ̀ record rẹ̀ jókèá ẹsẹ̀ ni ẹ̀ gbogbo ẹni tó fẹ́ gba fọ́ọ̀mù theology lọ́dọ̀ wa ẹ pè sórí nọ́mbà 08169691665 08169691665. Ẹ pè sórí nọ́mbà yẹn. Ẹ gbé wọlé orí. Ríba ìyàlú màdà súkàyà. Bùrìbà làkàṣú màdíwá màá sì ní à. Láti òní lọ, agídùn ogun tó wà. A gbé ogun lò. Jẹ́kẹ́sẹ̀kẹ̀ ogun. Lórúkọ Jésù, ó já lára. Ó já lára. Jẹ́kẹ́sẹ̀kẹ̀ yẹn. Tí a kó sí ọlẹ́sẹ̀, ó já dà. Lọ ṣe lele. Ogun ni fọrúkọ lọ. Ẹ já lọ gbọ́ mi wá. Ẹ má gbàgbé, ẹ má múra. Omi òdò lẹ máa rọ wá. Ìyẹn ní àárọ̀ yìí. Ẹ gbé omi mẹ́tẹ̀ẹ̀ta gẹ́gẹ́ bí a ṣe ń pe. Mo rán àṣẹ jáde gbogbo mi ẹ̀ sí padà. Ẹ jẹ́ Jésù gbọ̀nú ẹ̀. Agbára ìtú sílẹ̀ ó dàpọ̀ mọ́. Tó bá ti mú omi yìí wà á rúbọ̀ lọ́nà. Ogun ṣá ṣá ṣá gbogbo èdè ẹ̀ dáadáa. Gbogbo ọ̀fà ẹ̀ di o. Àìsàn gbogbo ẹ̀ parẹ́ bẹ́ẹ̀. Ogun ni forúkọ yìí. Gbé omi yẹn kò mú. Mú mo rán àṣẹ jáde gbogbo mi wẹ ẹgbẹ agbára ẹgbẹ agbára ẹgbẹ agbára ọgbẹni tó bá bomi sára ìyẹn ní àárọ yìí lórúkọ jésù ó dúrere àánú ìrànlọwọ tó gbà yìí ayọǹda ayọǹda mo sọ mi náà di ẹjẹ jésù ó di ẹjẹ jẹ ni o ti bu sára báyìí àánú tọ wa ìrànlọwọ dìde sí ọkàn rẹ balẹ ogun ti ṣe ó ti rí bẹẹ ogun ni forúkọ gbélé ó yá. Kí ọwọ́ rẹ méjèèjì sí omi ìṣọwọ́ máa ṣọwọ́ ẹ sọpọ̀ ọlọ́run ládélé.
1: Ọlọ́run ládélé.
0: Ìyàwó mi sí mímọ́.
1: Ìyàwó mi sí mímọ́.
0: Ilé ọ̀tún ilé òsì.
1: Ilé ọ̀tún ilé òsì.
0: Ilé iwájú àti ẹ̀ṣẹ̀.
1: Ilé iwájú àti
0: ẹ̀ṣẹ̀. Ẹ fi lé mi lọ́wọ́ wa.
1: Ẹ fi lé mi lọ́wọ́.
0: Mo fẹ́ gba kọ́tọ́.
1: Mo fẹ́ gba
0: lẹ́tà.
1: Mo fẹ́ gba
0: lẹ́tà. Mo fẹ́ gba
1: lẹ́tà.
0: Mo fẹ́ gba visa.
1: Mo fẹ́ gba visa.
0: O da bó ṣe ń sọ yẹn. Ohun tó wúyẹ orí bẹ́ẹ̀. Ọwọ́ rẹ méjèèjì wà á fi gbà. Gbà. Gbà kọ́tọ́. Gbà kọ́tọ́. Gbà kọ́tọ́. Gbà lẹ́tà. Gbà visa. Ilé ayọ̀ ó tẹ̀ ọ́ wá. Wà á gbàrí ayọ̀. Wà á gbàrí ìyẹn ayọ̀. Wọ́n ti rí bẹ́ẹ̀. Mo kọ́ ni forúkọ
1: mi.
0: Ṣé ọwọ́ rẹ dáadáa gbé omi yẹn lọ dà á síta. Gbogbo ènìyàn ni kò kí ọwọ́ rẹ sápò. Ẹrú bọ àánú. Àánú fún ìpè láàárọ̀ yìí. Ẹrú bọ àánú. Wọ́n tó bá fi ṣeré wọ ló mọ̀. Orí àkáǹtì tó máa ṣe sí rèé. 1-0-2-8-2-4-7-0-3-1. 1-0-2-8-2-4-7-0-3-1. UBA. Account name. Jesus Witness Mountain of Prayer Assembly. Tinye Obalo Ejalo First Man. 3-0-5-4-8-7. 3-5-2-7. 3-0-5-4-8-7-3-5-2-7. First Bank. Account name. Oladele Oluwa Rotimi Gabriel. First Bank. Ẹgbẹ́ ọwọ́ yẹn lé orí gbogbo ẹni tó rúbọ àánú láàárọ̀ yìí at least tó lè ṣe 1000 tàbí 2000 àbí jù bẹ́ẹ̀ tàbí tó san tight sínú ìpè yìí láàárọ̀ yìí lórúkọ Jésù Olùgbàlà ó yá kí lèun ni ó tó ṣú ọlọ́rin ìpè yìí ó máa rántí ìrẹsì rere rántí ìrẹsì rere ó máa jásọ pé ọ̀nà ńlá ọ̀nà ńlá ìròyìn ayọ̀ wá gbà lónìí ó ti rí bẹ́ẹ̀ ogo ni forúkọ lé gbogbo ènìyàn ẹja lọ máa múra a máa pàdé ni okiaro ni ilu akure laaro yi omi ojo ni ko budani aso white ni ko wo sorun e ja pade be mo ti gbadua ororo ti mo ma fi si ori wo ni galuku mo ti shadua si gbogbo eniyan lo ma gba wa de ri ona gbogbo o ma la
1: amen
0: e ni toro je
1: amen
0: e ri e ja lo pade oruko mi o ji pada emi ni prophet rotimi oladele eri jesu thank you and god bless you
1: amen
2: Model of Prayer Assembly Church, MPA.
3: Menua, kase, fadia, dua.
2: Olu sos uni, solution night.
3: Every third Friday.
2: No ma unwaye.
3: Ola rubo li, ola de menpe ho.
2: Marabo.
3: Friday ose.
2: No, ola rupe, brother Jwoti mi, ola de le.
3: Baba eri jesu.
2: Yo vima atu ide, jayde.
3: Wana, ba yo si gogo, ayo ni koji kweni ya.
2: MPA on.
3: Ola joko joso.
2: Opposite NFC, Philly Station.
3: Okiaro, akure.
2: Bile ondo.
3: Si ma unwaye.
2: Ojo agbakaka
3: endeke afaito
2: alakala
3: boya ninu ile
2: ibise lori omo oko
3: tabi aya
2: ati be be lo
3: oro jade ase tele o
2: gbe lo ma da wa ti loruko jesu
3: o alaye ni kiku
2: 09033 07 FC 40
3: o kwa won ise ami ati se yanu to si to koja
2: o koja asiso
3: ti friday ose yi iwo nuka
2: dara po mo wa
3: ni npa on
2: bola joko joso
3: opposite npc police station
2: okiaro akure ipile ondo
3: kona ba yo je ti
2: lo ba ko
4: Hey, leshe Glow 99.1 FM. Len boye. Atori to seto kidomu domu toni le do do do. Pelu a won julo we to atironye ti won manipulate. Pelu a won asobu asore di asoshigbe. Gbogbo ba won current affairs ba se ri gangan leshe ma gbo lai sale mo afamo abumo ati ayokuro. Glow FM yi ma gba yo. Ewo. Radio amilutiti to kari aye leleyi sa. Oya ma tesi waju kidede o ma glow.

0: With one FM. Baji.
1: About as if this way.
2: Ìmọ́tó tó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru ìwà ìgbin òye ọmọlúàbí bàbá ti jí kàgbalẹ̀ kàgbàta jíju ọ̀rá omi tàbí ìpanu sójú pópó ìwà ìbàjẹ́ ní ìwà òbùsí ní pẹ̀lú léyìí tí ń kóra jọpọ̀ ṣe jàǹbá fún ìlera ọmọnìyàn àìsàn kò dé pàgọ́ tiwa o bójútó àyíká rẹ lónìí kí ìlera rẹ ó lè jí pépé iléeṣẹ́ glo 99.1 FM Àkúrẹ́ lóní má gba ìdọ̀tí láàyè láyìíká rẹ.

0: Okare Gbenga Adeyinka Glow 99.1 FM Emma Agbolo
1: Roba ti jade asentele ni
2: soro ba mi fa keye soro ka gbo soro
1: no jo friday ayo ni fa mo fi ologbologbo la kalaka lori omo oluwa se o ni gaga ni so je agege pari o opoju wole o se gugu alore kapiti kapiti jara jara agbari aye pori orun o oba mi joko nla to je rumuru mu po to be wo kuku gboli di adupe ka wo ara meji soke ko fo soke ni gba meje ko pari wo go go
3: Go, go, go, go, go, go,
1: go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, go, ẹni tó yẹ kọ́ lọ́wọ́ kò lówó ẹni tó yẹ kọ́ lọ ìlọ́yìnbó kò rí bílẹ̀ yìí tó lọ nǹkan kò rí kankan mú bọ̀ ibikíbi ọkọ tá a fi ka ìṣẹ̀dá mọ́lẹ̀ agbára kan wà tọ́jú agbára tiẹ̀ lọ ipá kan wà tọ́jú ipá tiẹ̀ lọ ọ̀rọ̀ kan wà tọ́jú ọ̀rọ̀ rẹ lọ ìmọ̀ kan wà tọ́jú ìmọ̀ rẹ lọ àṣẹ kan wà tọ́jú àṣẹ tiẹ̀ lọ èmi ò fẹ́ mọ bó ṣe lè sà mi ò fẹ́ mọ bó ṣe gbìyànjú tí ò dáhùn èmi ò fẹ́ mọ tá a yẹ fi dá ọ dúró èmi ò fẹ́ mọ bí tó ti rìndé nínú àdúrà mi ò fẹ́ mọ tó ogun ilé bàbá rẹ sọ mi ò fẹ́ mọ tó ogun ilé ìyá rẹ sọ mi ò fẹ́ mọ nǹkan tí ogun ibi tó ti márì yìí sọ mi ò fẹ́ mọ ogun tí ibi tó ti ṣe kékeré sọ kódà mi ò fẹ́ mọ tí ogun àdúgbò rẹ sọ o èmi mọ̀ pé mo rí jésù tó ń gbọ́ gbogbo àwọn tó ti sọ ìrètí nù tó ń ran gbogbo àwọn tí wọ́n rò pé wọ́n ní ọ̀la lọ́wọ́ tó ń tú orí ẹni tí ò sún ọ̀ṣẹ́ tó dìde ogun nígbàkigbà tá a bá pẹ́ torí pé akọ́wú pé ológun lọ́lúwa
3: olúwa sì ní orúkọ rẹ̀
1: àṣẹyẹ 22:25
4: olúwa àwọn ọmọ ogun wípé ní ọjọ́ náà ni a ó sì ṣí ìṣó tí a kọ̀ mọ́ ibi tí ó lé ní ipò
1: ó yẹ pariwo ya pẹ́pẹ́ ìdádúró pẹ́pẹ́ àkànbọ́lẹ̀ lórí ọmọ àkànbọ́lẹ̀ lórí aya àkànbọ́lẹ̀ lórí bàbá àkànbọ́lẹ̀ lórí iṣẹ́ lórí ìgbéyàwó lórí ìbímọ àkànbọ́lẹ̀ tí ò jẹ́ ọ̀rọ̀ ọmọ bí àkànbọ́lẹ̀ tí ò jẹ́ ọmọ ó tọ́jú rẹ àkànbọ́lẹ̀ tí ò jẹ́ kọ́gọ́ ọmọ rẹ ó lọ jìnà àkànbọ́lẹ̀ tí ò fàyè orí ọpẹ́ lẹ̀ pẹ́pẹ́ àkànbọ́lẹ̀ tí ò jẹ́ ọṣẹ bó ṣe wọ̀ àkànbọ́lẹ̀ tó sọ ọmọ dọ̀tá rẹ lójijì pẹ́pẹ́ àkìmọ́lẹ̀ àkànbọ́lẹ̀ tó sọ ibi tí ìwà àtọmọ rẹ lẹ dé láyé ó yẹ tún sọ pé yálulẹ̀ pẹ́pẹ́ ìfòró pẹ́pẹ́ àdánwò màmá ìdìde kúrò lórí bẹ́ẹ̀d ó yẹ kó mọ̀ wípé tí ọ̀rọ̀ bá ti jáde báyìí àṣẹ máa ń tẹ̀lé ni ní ọmọ ibi tá ká ìṣẹ̀dá mọ́ o mọ kéde ó yá àtúnyí sílẹ̀ o ìdí ọ̀gẹ̀dẹ̀ ìdí ìrọ́kọ̀ o mọ tún padà kéde olúwa tú ọ sílẹ̀ adá ọlọ́rẹ tó di òmìnira agbára tó jí lásàrù dìde ó yá kó tú ọ sílẹ̀ agbára tó jí jésù dìde kó tú ọ sílẹ̀ agbára tó lajú afọ́jú nínú bíbélì kó tú ọ sílẹ̀ agbára tó mú kí àrọ́ ta tẹ́tí ẹ̀sìn máa rìn nínú bíbélì ó yá tú ọ sílẹ̀ agbára tó wo wèrè gẹ́dẹ́ làṣà ó yá kó tú ọ sílẹ̀ agbára tó bọ́ 5,000 ènìyàn nínú bíbélì ó yá kó tú ọ sílẹ̀ látọkọ gbèsè lọ́dọ̀ lọ́wọ́ ọba kì í pẹ́ méjì láàfin ọmọ rẹ máa dádé ọba ayé òní yọ igi nídi àrò iná ọmọ rẹ tó ń yọ yìí o ó yá gbọ́ ìṣúra wíkẹ̀ndì yìí o wíkẹ̀ndì yìí sọ sọ́wọ́ ó sọ sọ̀rọ̀ wíkẹ̀ndì yìí ó sọ sọ́là wíkẹ̀ndì yìí lọ rí mú wíkẹ̀ndì yìí lọ sọríire wíkẹ̀ndì yìí ọ̀nà là wíkẹ̀ndì yìí atú ọ sílẹ̀ wíkẹ̀ndì yìí ọmọ rẹ jògo wíkẹ̀ndì yìí gbogbo ibi tó bá fẹsẹ̀ tẹ̀ á gbà bẹ̀ fún ọ ayé rẹ tẹ̀síwájú adáire ayé ọmọ rẹ padà bí ìṣe omi ní gúúsù wàá fayọ̀ kọ́lẹ̀ tọmọtọmọ o wàá jẹun ọmọ adá ogún ìbí rẹ padà wọn ò ní fi ẹ̀rú gba ògo lọ́wọ́ ọmọ rẹ lọ o ó yá lọ pàdé ire ẹsẹ̀ gírígírí kò ní yalẹ̀ rẹ o ó ní jẹ̀bi ọlọ́run o akíni dẹ́lẹ́dẹ́lẹ́ kò ní kí ọ ní kí ọ ràn lórí ọmọ rẹ o ó ní rógun àbìlù àìsàn jésù yóò gbọ́rọ̀ rẹ rò tọmọtọmọ o ó ní kígbe oró lórí ọmọ rẹ ìrètí rẹ ò ní jẹ́ sásán o ó ní rógun àìsàn ó ní rógun àrùkiri ó ní tẹjú ilẹ̀ mọ́lẹ̀ àròpin ní tẹ̀dẹ́ olúwa rántí rẹ lẹ́nìí o oró ayé kò ní mú ọmọ rẹ o ìrètí rẹ dayọ̀ ògo fọhùn àánú yọjú ó yá lọ́jọ́ yín nínú àpáta lọ dádé owó tọmọtọmọ ohun tó fayọ̀ kójọ ayọ̀ ló fi lò ó ẹ lọ rọ́wọ́ ṣọ́wọ́ wàá rọ́wọ́ ṣayé rẹ ò dádì ìwé òwe 50:30 inú dídùn ní mara ayé inú rẹ máa dùn dálẹ́ lórí ọmọ rẹ ìwé òwe 22:6 iṣẹ́ rẹ kò ní í dórí kodò lórí agbá iṣẹ́ ẹ̀yà lára ìwà àtọmọ rẹ wọ́n bẹ̀rù olùfẹ́ wàá dín nǹkan láláyè wàá fògo lójó orí rẹ tọmọtọmọ o ẹ kó that's why you're dear, Latin. What you're going to do? I'm going to be a man. I'm going to be a man. I'm going to be a man. Don't worry, my sister. Wonu le yin wa Jesu Oluwa eri ni ka sare gbadi tori akoko tin lo
5: nigba ti ma wo nu ijo yin spirit mi de wa ro mo ti baba labe amu so lati gba ti mo tin wa gbogbo nkan ti mo nbere ewo mi de nte tori 21 years lati kodele wa re mata debe a fowo kan mo tori mo tin ro pe mo so fun omo mi pe agbara mi o si mo lati pari bi pe eyin le de ma pari e sugbon iya lenu lo je fun mi nibi ti eto mi wa ti mi ti expect e rara rara ibe lo pe mi pe owo kan ti jade o ah mo wo bayi pe mi re
6: elolowo
5: 220 million
7: 220 million
5: so won wa pin fun wa
7: o ja isi 220 million
6: 220 million
7: 220 million
6: ojo to ti de laye o ti ri 220 million ri so kale ri 220 million kile ma se
5: ti mo so pe mi o se mo nigba ti cement ti e wa ni 2000 mi o le ra granite mo kon wo joko mo joko mo pe ah ah iwo olorun ah ipe baba labe amo ah aye lo wa
1: ha olorun ran mi si awon bi amo mo de ti jise adura to olorun de fi ran wa ti nganu soji wi pe ni kan ninu wa ni mo bo je mo baba mama o wa latojo iri wupo wa nbe leni o o le gbera lati ibadan la ro ya bi abekuta wa ba wa nu soji bo je abuja ni ma bo wa ba wa nu soji ibi kibi to ba wa to ba mo wi pe abiyamo ni o to ba gbera la ro yi wa ba wa adura yo ni je pelu esin adura yo ni je pelu eleya meya oro mo la pe o Jesu ti mo gbe kele oni je ko so mo nu laye re ororo abiyamo leni kokan ma gba lo leni lofe wi wi pe mu eyan meta meri wa to ba ti nbo to ba ti de ile pako ni ilu agege iwo kan bere ambo playground ri wi pe wa nbe ni role you God bless you
8: amen
1: bibeli wi pe alabukun ni fun awon tin bukun ni ko si ore to da lori omo lori ara re to gbe oloma je ki gbogbo eniyan se bi agbara re ba se to leni ko si bo je ba kere to ti o ye ko fi ranse iwo gbiyanju ko se atori kan se kan lo lorun o be se nse owo ni to lowo yin o olorun baba alabiyamo o aye lo wa
9: hello hello prophet 090 60 57 11 10 fun itesiwaju eto yi e le fi ore si do account details yi 30 34 34 77 14 le ko si 30 34 34 77

0: Ìtẹ̀síwájú báyìí náà ni ọ̀pá àṣẹgun ká máa tẹ̀síwájú lórí ètò yìí ẹ ti mọ̀ wípé lábala lábala náà ni a ti kúrò lábala bí tá a ti mú ìròyìn wá sí etí ìgbọ́ yìí lámẹ̀ntọ́ wa náà ti ń bẹ ní kulu ìgbóhùnsáfẹ́fẹ́ yìí pẹ̀lú wa ká bẹ̀rẹ̀ sí yànnàná ká jọ máa pẹ̀kẹ́ lu àwọn ìròyìn léyìí tó jẹ́ wípé tí a ti mú wá sí etí ìgbọ́ yìí lónìí lámẹ̀ntọ́ wa ọmọọba nínà òbí ń bíbó ni happy friday
1: ẹ kojúmọ̀ ẹ̀yàn tọkùn wa ẹ̀sùnkùn látàárọ̀ kẹyìn ara lé òun òní òsàn wa o
0: àmì ọmọ pẹ́yìn náà àjọlọ kíjímọ̀ lónìí
1: bẹ́ẹ̀ni
0: ó dà kí àtìlé bẹ̀rẹ̀ kátìlé bẹ̀rẹ̀ nítorí pé wọ́n ní ilé báyìí ni àti ń kó ẹ̀ṣọ́ rode ìròyìn kan jẹ́ kó di mímọ̀ wípé gómìnà wa nípínlẹ̀ Ondo wọ́n jẹ́jẹ́ wọṣẹ́ fún kọmíṣánná kan lánàá àti àwọn tí àwọn kan náà tó jẹ́ wípé tí wọ́n jẹ́ bíi bọ́ba jíro sí wọn ibi tí ìbéèrè mi wá ń lọ ẹ rí mọ̀ pé mo béèrè àwọn ìbéèrè kan wípé èyí ti rí tó fi jẹ́ wípé tí àkókò ìbò bá ti ń dé lábẹ́rẹ̀ sí mọ́ yẹn ẹsẹ̀ ẹsẹ̀ ṣùgbọ́n ibi tí mo wà ń bọ̀ lónìí ó ti wọn fẹ́ yàtọ̀ lórí ìbéèrè mi nínú àwọn ọkọ̀ tó jẹ́ wípé tí àwọn tí wọ́n yàn sípò yìí ẹ ti rí mọ̀ wípé kì í ṣe àwọn púpọ̀ nínú wọn kì í ṣe olóṣèlú tuntun àwọn kan tó jẹ́ pé tí wọ́n ti jẹ àwọn kan ti jẹ speaker rí àwọn kan ti jẹ igbá rí àwọn kan ti jẹ àwo rí ìbéèrè mi wá ni wípé ṣé ká pé nínú àwọn ènìyàn tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà lápapọ̀ ṣe ká pé kò sí àwọn ọwọ́ tuntun ọ̀hún mí tí ó lè bá àwọn olùṣèjọba wa ṣiṣẹ́ ló fi jẹ́ wípé àwọn ọwọ́ kan náà kan náà ni wọ́n ń yàn pé àbí pé bẹ́ẹ̀ náà ni wọ́n mọṣẹ́ ọ̀hún tó ni.
1: bó ṣe owó ìmọ̀lẹ́ ló ti ń da bó ṣe wo gómìnà náà ṣe fẹ́ ṣe yẹn àwọn olóṣèlú wa gẹ́gẹ́ bá ti mọ̀ àwọn tó ti wà ńbẹ̀ láti bí ọgbọ̀n ọdún sẹ́yìn náà ló tún padà wà ńbẹ̀ ìwọ̀nba péréte ní ojú tuntun tẹ̀lé inú òṣèlú nàìjíríà gbogbo àwọn àtúkù òbí àtúkù àtòbí àti gbogbo àwọn tó ti lo 30 years 40 years inú òṣèlú
0: wa. ẹkẹni tó wá fà kíni tó fi rí bẹ́ẹ̀.
1: òṣèlú wa ẹni tó bá nífọ̀n lé kan náà ló lè ṣe ibi tí wàhálà wà ni àwọn tó ti rí nǹkan jẹ tẹ́lẹ̀ àwọn náà náà lè ṣòṣèlú ìwọ tó ṣe fẹ́ bẹ̀rẹ̀ bọ́lọ́tí fẹ́ rówó bá wọn figagbága.
0: àṣọ́rọ̀ olówó dé ló yẹ ká máa fi ṣe ni.
1: gbogbo gbàlè mi tẹnumọ́ mi ní láti ṣẹ̀ṣẹ̀ tó máa kẹ́kọ̀ọ́ ní nǹkan tí ò tọ́ ló ń tọ́ nàìjíríà kò yẹ pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn ò ń ti ìbéèrè mọ́ nàìjíríà nǹkan tí ò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn ó ti wá di ó rí bẹ́ẹ̀ ké kò yẹ tuntun sí mi mọ́ gbogbo pé àwọn èèyàn wọn náà padà kó síbẹ̀ ni tó ti ṣe tẹ́lẹ̀ náà ló padà èyí tó kàn ṣe ni láàánú ń bẹ tèmi mọ dájú torí àwọn nǹkan ìròyìn tó ń jáde lẹ́yìn ìjọba ìpínlẹ̀ Ondo láti ọjọ́ ajé títí dé ní ọjọ́ jimo ó ti wá jẹ́ kí n rí pé ó dàbí pé ìjọba ìpínlẹ̀ Ondo ọ̀rọ̀ wọn gba ọwọ́ líle díẹ̀ láti bá wọn sóòótọ́ ọ̀rọ̀ èèyàn tí rò pé bóyá kí ọ̀rọ̀ máa ti díẹ̀ díẹ̀ but ó ti dásìkò báyìí tó tójú bá ń ṣe pé ká fòye.
0: ká fi hun ojú pé n tó ń ṣe
1: ìjọba kọmíṣánná fún ètò ẹ̀kọ́ wọn lé ka ṣe la rò pé bóyá ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni a sọ̀rọ̀ abá bẹ́ẹ̀ kankan o a bá kankan bẹ́ẹ̀ gbogbo awúrò ju tó ń sọ pé àwọn ti ṣe sí ètò ìwọlé àwọn ọmọ kò sóòótọ́ kankan bẹ̀ rárá ṣe máa dojú aráàlú kọ oòrùn ó gọdù kò sóòótọ́ bẹ̀ rárá and ìyẹn ò túmọ̀ sí pé kọmíṣánná ló jẹ̀bi gbogbo ẹ̀ ìjọba ìpínlẹ̀ Ondo ó wọ́ gidi gan ni.
0: Lórí ibi tẹ́ wá sọ̀rọ̀ lọ sí èmi kan wò ni wò wípé àrígbámú ìròyìn kan kò dín mọ́ ni lónìí ni mo ń sọ ohun ọmọ títà náà o torí èmi gan náà mo ní àwọn ẹ̀rí máa jẹ́ mi sókàn bẹ́ẹ̀ bá gbàgbé ẹ̀rí mọ̀ wípé àjọ ń fa àwọn onífàǹfà kan ní orí ètò yìí bóyá ní ọjọ́ ajé ni wípé àwọn òbí tó jẹ́ pé tí wọn ò lè kọ́ tí wọn ò lè kàyé pé bóun náà ṣe fẹ́ explain ara wọn náà fẹ́ ṣàlàyé ara wọn ọ̀kan ṣojú mi kò ro ọ̀kan ṣojú mi kò ro débi wípé àwọn owó kan tí wọ́n ní pé kí wọ́n mọ̀ san mọ́ ni wọ́n ní wípé kán lọ́ọ́ mọ̀ san bẹ́ẹ̀ ọ̀hún.
1: ìjọba òpínlẹ̀ Ondo
0: ní gbogbo. wọn ò sì wá ní kán lọ sọ sínú àkáǹtì ìjọba o.
1: ṣẹ́ri pé ọ̀rọ̀ yẹn ìfà ètò èmi gan ti kún ní gbòòrò ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ ọlọ́run ṣe báyìí pé ìròyìn ìpínlẹ̀ Ondo la fi bẹ̀rẹ̀ lónìí mi ò lè máa jókòó síbi kí n máa ṣe àlàyé àwọn kùdìẹ̀kudiẹ tó wà ń jọba kí n kàn máa ṣáta ẹnu láì lọ ṣe ìwádìí níjọba mo gbọ́dọ̀ lọ sí àwọn sẹkẹtẹ́ríà mo gbọ́dọ̀ lọ sí mínísítírì ọ̀pọ̀lọpọ̀ ń túmọ̀ ẹ̀ wípé bóyá ti ní òbí ń wá appointment bóyá ṣe ló ní nǹkan tó ń jẹ lọ́dọ̀ ìjọba èmi ń ṣe agbẹjọ́ ẹnìkan dá tán bá rojọ́ èèyàn fún mi màá lọ confirm màá fojú ara so ìdí tí mo ṣe máa ń lọ sí government offices nìyẹn mo ń láti mo sì láwọn ibì kan tí mo lọ lánàá lórí ọ̀rọ̀ yìí now mo yanju yen anybody ma eyan o le kan o le fun mi lowo mi ko je ni teyan kan fun labe tele mo de ko je ni to nwa ipo ni ipo ijoba nko te nso yi wahala wa bayi laarin emi at our minister of education lori e won ro pe boya ti ni but inu mi o dun si gbogbo awon be se bon ijoba ki se commissioner lo je bi o government of Ondo state lo je bi o
0: nsi benikan ni benin kakun re
1: agbara commissioner for education ko kankan en eleni mi le defend oga igbekele ajibe fun mo mo ti ko lori yen mo ti ko lori yen awon funra won won so iye owo ti ijoba ni kan gba ki le ojo yen to su ijoba ti yi pada mo won lowo emi o n paro mo yon temi en to ba so pe lo mo n pa ko wa ta ko go ka jo na tan bi owo gbogbo gbogbo akoroyin pata lo wa nbe njo ton ti so pe oye bayi ni oye bayi ni won de sakole gbogbo we iroyin gbe ki le ojo yen to su atuso ora na di ba mi o 30,000 plus ni won gba ni awon ilewe ijoba o le 30,000 iyen loju lowo ti ijoba ni kan gba won wa gba esun orisirisi iyen lo bi abi another 30 won ara uniform 30 something thousand gbogbo esun ti won ba fe fomo si secondary school ilewe ijoba bayi wa no over 100,000 ni pe lo ndo Owaya won na se ijoba ni pile Ondo ejeja bara so toro kan lo se Ekiti state kan lo won kan to tele nbe ka bara so toro o mo la mo ba won se aluyanran iroyin na dada ni pile Ekiti commissioner for education ni pile Ekiti am ba won soro na ko ri ba ile Ekiti state e ba gbe ijoba ipinle Ondo emi mo ti so dada mo ti yanan na o koja agbara ijoba
0: a je wi pe beyan kan ba duo ni duo wi pe o da mo fe mu osekun lorun owo ba ya je pe o kan o mofo lo
1: ofo ijoba ipinle Ondo lo fi otele pe ko ma gba gbogbo owo to ngba yen won ogba ni won sugbon bi ti wahala ti waye ni pe ko ye ki ijoba gba pe ki enikeni ma gba owo ilewe ijoba si apo ara e abi si asun kan ti se ti ijoba tabi ko ma gba ni cash iyen ni mo temi ba je obi mi o le san 1 naira fun yan
0: ngba ti an se ngba je pe ijobo na le nso ibayi pe
1: mo ti lo si ijapo kon ma le ti mi e wo ijapo high school jina si bi kon ma le ti mi nbe ta ba ti ko lori eto mo nlo be nisin n ba gbo pe en gba owo kankan sapo ara kini nkan ngo se be n gbowo osu eyin osise ijoba se be n gbowo osu
0: si lamento
2: oda eshon goni
1: be n gbowo osu
2: oda esowore ati mo pe esowore je okan lara awon oludije si ipo are le yi legbe oselo africa

iléeṣẹ́ Glo 99.1 FM lẹ́ ń gbọ́ yẹn. Àtòrí tó sẹ́tò kí dómúdómú tó rinlẹ̀ dòdòdò. Pẹ̀lú àwọn ojúlówó ètò àti ìròyìn tí wọ́n manipulate pẹ̀lú àwọn àsọbú àsọrégé àsọṣègbè. Gbogbo báwọn current affairs bá ṣe rí gangan gẹlẹ́ ṣe máa gbọ́ láì sálẹ̀ mọ́ àfàmọ́ àbùmọ́ àti àyọkúrò. Glo FM yìí máa gbá yìí. Ẹ wò ó. Rédíò amìlú títì tó kárí ayé lélẹ́yìí sá. Ó yá máa tẹ̀síwájú kí dédé ó máa glo papọ̀.

0: Ṣé olóhùn ọba Allah ni pé bí a ṣe ń ṣe ìjọsìn ká máa yọ zakat nínú ọrọ̀ wa torí pé ìlànà àti fọ̀rọ̀ mọ́ àti mímú ìdẹ̀rùn bá àwùjọ ni. Èyí gan sì ni èròǹgbà àjọ Zakat and Sadaqah Foundation tí wọ́n fi ń mú ìdẹ̀kùn bá tẹrú tọmọ nípasẹ̀ ìwòsàn ọ̀fẹ́, ìtọ́jú àwọn arúgbó, gbígbé kànga dẹ̀rọ, ìpèsè owó, aṣọ tó fi mú ìpèsè àwọn irinṣẹ́ ọwọ́ lónírànràn fáwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ, bíbọ aláwẹ̀ nínú oṣù Ramadan, ṣíṣe àbẹ̀wò sáwọn tó wà lọ́gbẹ̀ẹ́ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin náà wá náwó rẹ sí àjọ Zakat and Sadaqah Foundation ká tún lè tẹ̀síwájú nípa mímú ìdẹ̀kùn bá gbogbo mùtúmùwà. Suite 10 East Pavilion, Tafabalewa Square Shopping Complex, Adojuko Icof, Lagos Island ni Zakat and Sadaqah Foundation wà. Àti ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Ogun, Ọ̀ṣun, Kwara, Edo, Abuja àti Ondo. Telephone 01-295-0882 àti 080-3538-2911.
1: Fọ́pàlẹ́ àwa tá a wà ní Ondo State lápapọ̀, pàtàkì lọ ní ìlú Àkúrẹ́. Àkúrẹ́ Central Mosque òun náà ni ọ́fíìsì Zakat and Sadaqah tún wà. Àkúrẹ́ Central Mosque, Ọba Adesida Road, Àkúrẹ́. Nọ́mbà tí a lè pè wá sí òun náà ni 0706440194.
0: Website zakatandsadaqah.org.ng. Zakat and Sadaqah Foundation.

0: kiddies, guess what? Your favorite children's radio show is back.
1: Go Kiddies is back bigger, brighter and more exciting. Get ready to learn, laugh, play games, hear amazing stories, answer fun questions and discover beautiful life values every single week.
0: Wow! What time is Go Kiddies?
1: Catch Go Kiddies live every Saturday from 4 p.m. to 5 p.m. One full hour of fun, learning, music, games, stories and exciting callings just for you.
0: And it's hosted by our favorite auntie on radio,
1: Auntie Rachel. Tell your friends, tell your classmates, tell your brothers and sisters. Don't miss Glow Kiddies every Saturday from 4 p.m. to 5 p.m. where children learn, laugh, grow, and shine. Glow Kiddies, keep glowing.
2: Iron bars will bend and break, bend and break, bend and break. Iron bars will bend and break.
3: Tutu arere o
4: je mo pe iriri aye kan o pa ni
3: o lo ma mu ko ni
4: be mo sore ko gbe mi lowo ikakan ninu ni
3: eni ija o si de ba ni para ale re lokunrin
4: awujo olore nle tututu to le bi osu
3: yo si ma waye lagu meje irole
4: 7 p.m.
3: ni gbogbo ojo Saturday
4: pelu lolufe yin
3: omo ba Sunday oye di ran
4: Sunday igbowo oro
3: igbowo ede
4: papa jeje ti o feran ejo lori ikanni yin
3: awujo olore
4: bi tawon eniyan le ti ma ke gba mi gba
3: lori awon ilakoja won
4: ti a o si jo tiri woye wa ojutu si awon ipenija na
3: gbogbo eni to ba si fe wa sori eto yi
4: won ti gbodo wa laye ka glo fm saaje
3: eto to gbera so
4: eyu pelu eri to daju nipa iranlowo ti e nilo
3: se nilo iranlowo ni
4: tabi iwo na fe darapo mu awujo awon eniyan anu to nro ni lowo
3: 090 324 6983
4: 090 324 6983
3: awujo olore di osupa to le kente
4: e tu gba yi yewo
5: oru ologo
6: oluwaru o ma se
5: Ìtùtù wọn ṣàgbékalẹ̀ fáwọn ọmọ lẹ́yìn Kristi. Ìtùtù ní mi sí ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ Ọlọ́run tó tún jẹ́ kí gbàgbọ́ ẹni àti ìrètí ẹni kí ó fẹsẹ̀ rinlẹ̀. Èdìdì má jẹ̀mọ́ láàrin ọmọ lẹ́yìn Kristi. Abala àkọ́kọ́ ni fìyìn fọlúwa. Orin àtìyìn la fi lè rí nǹkan gbà látọ̀run wá. A tún máa láǹfààní láti lè máa jẹ́rìí ìságbára Ọlọ́run. Ọ̀rọ̀ láti inú ìwé mímọ́ ni ó tẹ̀lé tó jábalẹ̀ lẹ́ẹ̀kejì. Ètò yìí tún wà fáwọn ìránṣẹ́ Ọlọ́run láti lè wá dá gbogbo ayé lójú lówó ẹ̀kọ́ ọ̀rọ̀ láti inú Bíbélì wá. Abala lẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ yànjú nípa àwọn onígbàgbọ́ lára ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ tọ́pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ tí ń kojú. Abala lẹ́ẹ̀kẹrin ni ìrìn àjò nínú ìrere àwọn gbajúgbajà ajé ìrere lè máa láǹfààní láti bá pàdé. Òwúrọ̀ ológo ní ìdídí májẹ̀mú láti lè bá Jésù jọba. Àǹfààní bẹ fún yẹn onílé iṣẹ́ ńláńlá àtòníṣòwò kékèké gbogbo ilé ìjọsìn tí wọ́n bá fẹ́ ṣe sọjí àti àjọ̀dún. Ètò yìí ni ó mọ wáyé ní gbogbo ọjọ́ ìsinmi ọjọ́ Sunday látago 2:00 àárọ̀ sí 9:00 àárọ̀ níkan ni Glow 99.1 FM. Kíkí owó ọlálẹ́yẹ ni ó mọ tukọ̀ ètò ọ̀hún. Ẹ lè mọ pè sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 0706427 7018. Ní òwúrọ̀ ológo káde gbàbẹ̀ wọnú ògo tuntun.
7: O ti de o eto ke eto kan ti ba fe dore o ya de oluwa tu ya sa sategun o ya ti sategun o ya surugudu surugudu o de wo ninu le lori eto kan ti a pe ni iriri oni bara customers experience ni gbogbo ojo isimi Sunday be lati agogo meta si ago meta abo 3 to 3:30 p.m. iwonta ni iwonra ni tabi onise owo ni o ati agbasese ati be lo ni o bawo ni iriri yi pelu oni bara yin abala akoko lori eto yi ona la pe ni iriri oni bara nibi ti a ti ma yanan na oro ibasepo laarin awon oni bara meji abala ke lori eto ilape ni nde o ye ko ribe nibi tell ti ma pe kelu tesi ma dashi eto atoku eto na dada oluwatuyi ak kikiyun omo ijoba orun fun ipolowo oja e pe si 081 3556381 eto iriri onibara to se customer experience e ma salai gbo ni gogo ojo Sunday 3 p.m. to 3:30 p.m. ago meta si ago meta abo lo ma waye ki ose yi e ma salai gbo o lori glow fm 99.1 fm ni ilu akure ni igapu ibe lo ti ma waye e o ta atajere

0: Glow 99.1 FM.
1: Ìgbà ìràwọ̀ lè mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí ọ̀pẹ òjò tẹ́yẹkẹ́yẹ. Glow 99.1 FM.

0: kàyéfì ńlá.
1: Ìṣẹ̀lẹ̀ láàbí ò ní ṣẹlẹ̀ sí wa.
0: Kàyéfì ńlá.
1: Ìṣẹ̀lẹ̀ láàbí ò ní ṣẹlẹ̀ sí wa nínú ilé wa lọ́nà wa níbi iṣẹ́ wa.
0: Kàyéfì ńlá.
1: Àjálù àrélù àwọn nǹkan ìbànújẹ́ tí kì í jẹ́ kí ènìyàn kò ní adùn kò ní ayọ̀ kò ní dé bá wa.
0: Láṣẹ lọ́wọ́ Elédùà, ìṣẹ̀lẹ̀ àgbọ́gbárímù, ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù, ìṣẹ̀lẹ̀ láàbí kò ní kọ́gun sọ̀ọ́dẹ wa.
1: Àmì àmì àmì.
0: Akí ẹ̀yàn ọmọ Nàìjíríà pé ẹ káàbọ̀ sórí ètò tòní ìkànnì Glory 99.1 FM. Ẹ ti mọ̀ pé lọ́jọ́ méjì láàrin ọ̀sẹ̀ náà ni a mọ̀ fi ń wá de ètò tòní ẹ̀. Ètò tá à ń ṣe yìí ni a mọ̀ fi mú wá sí etí ìgbọ́ yín níbi tí a ti ń ka àwọn ìròyìn tó gbẹnu tán dáadáa. Léyìí táwa mọ̀ sọ pé ìròyìn àgbọ́kọ́gbọ́n ni kì í ṣe àgbọ́sọgbánù torí pé ìgbà tí wọ́n lọ́jà. A ti balẹ̀ bàgẹ̀ báyìí bí ṣe wà o. Ẹ̀yin ni kẹ́ mú kàlẹ́ owó àti tọmọ ká tún jọ fetí gbéyàwó ọ̀rọ̀ lọ́sàn-án tòní. Ká mọ bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú bá ti wọ́n mú kókó ìròyìn ọ̀hún wá bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ tèmi ní àyín nípínlẹ̀ Ondo tá a wà yìí. Inú mo ti rí ìròyìn kan lójú ìwé ìròyìn kan ti bẹ̀ lọ́wọ́ mi o. Wọ́n ní àwọn Yorùbá máa ní ọmọ ìyá méjì kì í réwélé èyí ń dúró bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣe wá rí ìyá kan àti ọmọ rẹ̀ kódà èyí tí wọ́n rí ojú ewèlé lọ. Wọ́n ní wọ́n ti fojú wọn balẹ̀ ẹjọ́ lórí ẹ̀sùn pé wọ́n ṣe àfọwọ́rá ní ilé ìtajà kan nígbàtí wọ́n sì ń ṣírò iye nǹkan tí wọ́n jí ńlé ní mílíọ̀nù mẹ́ta lówó náírà.
1: Alágbára púpọ̀ púpọ̀. Èyí tí ń bẹ níwájú mi ìbáyìí náà tó jẹ́ kókó láti ojú ewé kan náà ìròyìn The Open ni o. Arábìnrin kan ti ń ṣe ọmọ ilẹ̀ South Africa lọ́hùn-ún. Òun náà ti ṣá ní kòǹkòrúlà ọdún 25 látàrí wípé ń ṣe ló gbé oògùn olóró heroin ó gbéwọ̀ orílẹ̀-èdè Nàìjíríà.
0: Láti ìpínlẹ̀ Èkìtì síbẹ̀ lórí pé èèyàn ń ṣe àfọwọ́rá náà ní ilé yìí wọ́n ti fojú ọkùnrin kan balẹ̀ ẹjọ́ lórí ẹ̀sùn pé ó jí ṣòkòtò léyìí tí iye owó rẹ̀ ń tó 84,000 nípínlẹ̀ Èkìtì.
1: Ọgá o
0: 76,000.
1: Ọgá o. Ó dá náà ní ojú ewé kan ìyóyan ojú ewé nínú ojú ewé ìwé ìròyìn Daily Post. Ìròyìn kan ti ń bẹ lọ́wọ́ mi mọ̀ léléyìí o. Àwọn akẹ́tàjàlú onígidì gan ẹ̀dá agbésùnmọ̀ mi tí a máa ń pè ní bandi yìí wọ́n mọ̀ ti di ẹdẹ́mi àwọn àgbẹ̀ bíi 5 kan légbodò wọn tún jí àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ ènìyàn gbé lọ nípínlẹ̀ Kẹ́bí lọ́hùn-ún.
0: Láti ìpínlẹ̀ kan náà ní orílẹ̀-èdè Nàìjíríà ta wà yìí eyún ìpínlẹ̀ Niger. Wọ́n ní àṣìta ìbọn iná ni ó mọ̀ ti ba akẹ́kọ̀ọ́ kan tó wà ní ìpele àṣekágbá ní ilé ẹ̀kọ́ IBBU ti bẹ̀ ní Lápàì ní ìpínlẹ̀ Niger lásìkò tí àwọn òṣìṣẹ́ ológun tí wọ́n ṣe iṣẹ́ kan lágbègbè ọ̀hún.
1: Ìròyìn kan náà leléyìí o láti ojú ewé kan nínú ìwé ìròyìn The Sun mà ní o àwọn ọlọ́pàá ti ń bẹ ní ìpínlẹ̀ Imo ní ọmọ ti ṣe bẹbẹ ní oṣù bẹ jẹ́ wípé ńṣe ni wọ́n dáná ọta ìbọn yá ẹni afurasí adarí ikọ̀ àwọn ọ̀daràn kan níbi tí wọ́n ti fẹ́ ṣe àkọlù sí àgọ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo.
0: Láti ìpínlẹ̀ Akọ Ayébọ́mù iléeṣẹ́ ọlọ́pàá ló ti bẹ̀rẹ̀ sí tọpinpin bí ayálégbé tuntun kan ti gbé àwọn ọmọ nìbọ rẹ̀ jápa o nípínlẹ̀ Akọ Ayébọ́mù.
1: Àwọn ọmọ ogun orí ilẹ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà yìí hùn àwọn sójà wọ́n mọ̀ ti dẹ́mi àwọn onígidì kan agbésùnmọ̀ mi bíi mélòó kan wọ́n mọ̀ dẹ́mi wọn légbodò tí wọ́n dáná ta ìbọn yá wọn débi wípé lọ́gọ̀rọ̀ àwọn ohun ìjà ogun ohun ìjà olóró òun náà ni a kà mọ́ wọn lọ́wọ́ nípínlẹ̀ Borno lọ́hùn-ún.
0: Tọ́ gbogbo àwọn ìròyìn yìí àti àwọn ìròyìn míì náà ni ẹ̀ mọ̀ láǹfààní láti mọ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu tí a lọ́sàn yìí lẹ́ẹ̀kan sí akin pé ẹ káàbọ̀ lọ́kùnrin lóbìnrin lọmọdé lágbàlagbà wo bí tẹ̀sí láǹfààní láti mọ gbọ́ wa náà ni a ti ń kiyin o pé ẹ kú dédé àsìkò yìí a kó bójú ọjọ́ tirí. Ẹ lè mọ̀ wò wá lójú òpó Facebook yín ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ síbẹ̀ sọ èròǹgbà yín àbá yín kà á kó tó di pé a kúrò lórí ètò. Olúwarẹ̀mí Lẹ́kún Ìdòwú lorúkọ mi o ọ̀rẹ́bìnrin yín ọmọ kan báyìí bí ẹgbàá àgbèjọ ọmọ ni kí yín káàbọ̀ sórí àkọ́tun ètò yìí.
1: Ẹ káàsán o ní gbogbo ibi yòówù kẹ́ ti lè mọ àgbo wa gbogbo yìí náà tó jẹ́ wípé pọ̀pọ̀ ṣinṣin wíkẹ́ǹd yìí tó ti dé bá níbi tí ó ti ń dé bá yín ohun àjálù tó kàn lè dé bá ni lójijì tí ò ní jẹ́ kí ènìyàn kó rí ìdùnnú dalẹ̀ kò ní dé bá gbogbo èmi àti mi o àti ẹyin o àti gbogbo wa tá à ń bẹ nílé iṣẹ́ yìí àti ẹyin olólùfẹ́ wa pátápátá porogodo. Alade ti ń jẹ adé níyì ló kọ tí mò ń jẹ bàbá oníkẹ̀kẹ́ worldwide only over graduate in the universe olówó orí ìyálọ́jà kan ṣoṣo ní ìlú Mariwo. Ẹ̀jẹ̀ kí n gbéra sọ láti ojú ewé kan nínú ìwé ìròyìn Open mọ̀ ní o léyìí tí ó jẹ́ kó di mímọ̀ wípé arábìnrin ọmọ ilẹ̀ South Africa kan òun náà ni a ti ṣá ní kòǹkòrúlà ọdún 25 lórí ẹ̀sùn wípé ńṣe ló lọ́ọ́ gbé oògùn olóró tí a mọ̀ sí heroin ó gbéwọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ kan tí ó fìdí kalẹ̀ ti pé sílùú Abuja náà ni ó ti ṣe ìdájọ́ nínú ló ti pàṣẹ nínú ìdájọ́ rẹ̀ tó ṣe ní ọjọ́ ajobo ti o koja yi to ti ni pe ki arabinrin omo ile South Africa kan eyun ti se eni odun mejidin ona du mejidin logoji 38 years eyun to ko re nje will an oni pe ki o lo mo ranju kankan ko lo mo feju tototo ninu ogba ewon fodidi odun 25 gbako latari pe nse lo gbe heroin kan ti igbewon re ti o nlo si bi kilogram 5.75 kilogram eyun to je ti heroin wo orilede Nigeria onidajo obiora eguatu in lo mo se lo pa ase yi ninu idajo ti o se one in se ni ijoba ati ofi orilede Nigeria ni ko bowo fun iru igbese be gege bi atejade ngara rigba mu iroyin kan lati odo iko asoju koroyin akoroyin ijo ti orilede Nigeria won ni an yi one ni afi kele ofi gbe o nigba to je wi pe ti o fi fe gbe ogun oloro ohun gba ti papako balu Nnamdi Azikiwe eyun tin be nilu Abuja gege bi atejade iroyin kan ti o jeyo won ni awon ajo tin nri ti gbogun ti gbigbe ogun oloro ati asilu ogun nile yi ona ni won mo ti wo eni ta nwe yi o won wo lokurukuru ile ijo ninu osu ejo odun ti awaye leyi to je pe ti o ti bere sin rawo ebe to ni wi pe gbogbo awon esun te fi kan ohun yi ohun mo je bi re o nitori pe laye ara ohun ohun na lo ngbe ogun na wole ti orilede Nigeria yi ni ojo kefa osu keje sugbon leyin lilo bibo ti won wi oniruru awijare ni adajo wari mo wi pe labe bu ti wo kori o ti je bi esun na o won ni wi pe kituni e lo si ojo ewe kan ninu wero yin di hope ke lo ka eleyi to ku nbe
0: loju wero yin di hope won lati ipinle Ondo ta waye na ni mo ti ri iroyin kan ti won ni ati ya atomo ina ni owo tite bayi lori esun pe won se afowora ni ile itaja kan ni ipinle Ondo ta waye ilejo magistrate nbe ni osi ni ipinle Ondo ta waye lo mo ti pase o ki won fi arakunrin kan ni odun mejidin ni ogun to je akeko to ri ko re nje Sunday Samuel ati iya ore Blessing Ode ki won fi won si atimole olopa o lori esun pe won bi mo po won si ji awon eru ati owo toto million meta to le esun mejo lowo naira ni ile itaja kan nilu Iju ni ipinle Ondo ta waye awon eni afesun kan yi na ni won ka esun meje ototo silese o lori idipanpa jija wo shop oni shop sise afora ati didina ile ise olopa lati fofin gbeyan ati gbigba eru ole lowo eni to ji won ni iko agbifoba no fesun kan Samuel ati awon toku ti won ti fese fe pe won jawo ile itaja enikan to ruko re nje Oba Femi Catherine won si ji awon eru bi abo ijeun awon ohun ilu omo awon bata aso bagi awon omimu awon ohun ilu asara lori awon ounje lokonjo kan lofinda awon wine fonu ati awon kan miran won ni koda ke se igba kokoko ti o se ina ni eleyi o won ni nigba kokoko ti o ko se leyi ina ni o ji nkan ti yewo re to million kan to le esun otale lo odun to le meta 1.363 million naira ne le keji ina lo so pada sele ni ojo keta din ni ogbon osu kejo odun ta wa yi nigba ti won si nsiro in to ji won ni to 2.427 million naira iyu million meji to le esun oko le ni irin wo le meje won ni koda ero ayaworan ayika CCTV ina ni o se akale Samuel yi nigba ti o fe wo ile itaja na won ni leyin eyi ta won lopa ti won bere si wa kaakiri won de ile re o won ni sugbon nigba ti won de be won ni iya re ni ko mo sin le sugbon nigba ta won lopa ti won fi agbara si ilekun won ni won ba nibi to na tere si lori ibusun iya re won ba so pe ateni tin bole o ateni to ji nkan pe nkan kan na ini awon mejeji won ba ko won ati ya atomo o di ile ejo o nigbati won fi de ile ejo ohun ini adajo Bukola Ojo o ni ki won fi ati ya atomo ohun si ati mole olokuta ti di ojo kerin le ni ogun osu kesan odun ta wa yi di hope gan ni won ko si nibe gan lati ka lekun rere
1: iwe royin le pose na ni mo tun nawo gan tin be ni waju mi bayi lo yi ni bi o se se wi pe ni oju ewe kan ninu iwe iroyin ohun ni an so wi pe awon onigidi gan na keta jalu bandit won ma ti demi awon agbe bi marun kan legbodo de bi wi pe logoro logoro ni a ti ji won gbe lo ni ipinle ke bi lohun iroyin kan tin je ko ni mo bayi wi pe o nlo si bi awon agbe bi marun kan leyi ti awon eni afunrasi onigidi gan agbe sumo mi eyi ti a n pe ni bandit ti won ti demi won legbodo lasiko gba to je pe ti an fi nsise ninu oko won ni ilu kan ti a mo si wazagu ni ijoba ibile danko wazagu eyu ne ipinle ke bi lohun won ne atejade ati ariba mu iroyin yi nlo wa ninu atejade kan ti an fi lede ni ojo ojobo ti oko jayi lati owo eni ti o mo ti fun tedo ati bi won tin jabo awon iroyin kan to ni se pelu oro eto abo eyu n ba casting ninu eti nse ti oju opo sandu re gege bi ohun ti ba casting ti o so ohun won ni awon onigidi gan aketa jalu ohun ni amọ yabo oko nibi ti awon agbe na ti an tin sise o won ni bi an tin ba ise won lo afigba ti an dana ibon bole ni ojo ibon bere tin ku ririri won ni lese kese o didi awon bi marun o na ni an da emi won legbodo laarin won ti an si ji awon to ku ti an ji won gbe wo gbe lo baka na ni royin je ko di mimo wi pe okun kan ti o ko re nje alaji umaru na ni won to demi o na legbodo ni popo oju ona ti o wa lati ayu lo si wazagu ni lu wazagu na lohun gege bi ariba mu royin bi o ti jo bi o ti je bi o ti so won ni bi pe awon olusakolu ohun gan won o besube gba won tun ji awon omo kan ti won be ni ori okada leyi ti won lo si umaru ni eto si nayaya ati rijia won tun ji won gbe lo o ni ojo kan ohun na e wo iroyin be nbe o e lo si oju ewe kan ninu iwe iroyin daily post e lo ka eleyi ti o ku nbe
0: loju iwe iroyin the hope to tun wa lowo temi ye lati ipinle ekiti na ni mo ti ri iroyin kan won ni okunrin kan lo ti foju bale ejo lori esun pe o ji sokoto leyi ti iyowo re nto egberun 84 naira 76,000 naira arakunrin kan eni odun 37 toriko re nje torilope agbola lo ti farahan ni waju ile ejo magistrate tin be nilu adoekiti lori esun pe o ji sokoto meta ototo leyi ti apapo iyowo re iyowo won je egberun 84 naira 76,000 esu kan soso na ni won fi kan torilope yi won ni ojo kokanla osu kesan ta wa yi nikan bi ago meje asale ina ni arakunrin yi ti o kan lu ile taja kan to je gbajugbaja nilu adoekiti ti o si ko sokoto jogasi meji leyi ti yowo re nto egberun lona 80 naira ati sokoto mi to je jeans yo leyi ti yowo re na tin to egberun 16 ni ogun eni to je agbe foba nile jo ohun asp akinwale oriyomi nigba ti salaye oro fun ile jo ohun oni ero ayaworan ayika ina ni o se akale okunrin yi nibi ti o tin se ose na leyi ti o jokun fa bi won fi bi won ti fi si kun ofin mu won si fi awon abala kan ninu iwe ofin leyi leyi ti iwe ofin ti ipinle ekiti leyi ti won ko ni odun 2021 won fi gbe lese pe looto ina ni awon esun ti won fi kan yi ti o ni ijiya labe ofin nigba ti o wa mo soro o lowo mo je bi esun ti won fi kan ohun o pelu alaye nigba te ni to je agbejoro ofin ni afesun kan na Abiola Ogunide yo mo soro oro ile ejo npe ki won faaye gba onibara ohun o fun igbowo ati pelu pe gbogbo gba ti won ba ti nilo re bayi lati wa farahan ni ile ejo ina ni yo mo farahan o eni to wa je adajo ile ejo ohun Abayomi Adeosun oni ki won gbowo arakunrin tori lo pe agbola yi pelu egberun lona 50,000 naira 50,000 naira to fi mo oni duro kan ni iye kan na o wa sun igbejo yi si 30 ojo osu kewa odun 2020 sixi leyi ti a si nbenu re yi di hope ni won ko si nibe gan ile ti kalakata losan yi
1: ore we royin di san lo mo nbe ni waju omi bayi lo yi nibi ti ile ise olopa to nbe ni ipinle imo won mo ti demi

0: àwọn ikọ̀ onígidì kan ẹ̀dá àwọn ọ̀daràn jàǹdùkú bíi méjì kan o léyìí tó jẹ́ wípé tí wọ́n tún ti lọ sí ibùba wọn gan tí wọ́n ti ṣe wọ́n ṣàkàṣàkà ń bẹ̀ níbi tí wọ́n ti ń gbìyànjú láti wípé kí wọ́n lọ ṣe àkọlù sí àgọ́ ọlọ́pàá kan tó ń bẹ ní agua níjọba ìbílẹ̀ oguta ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí àtẹ̀jáde ń àrígbámú ìròyìn kan láti ọ̀dọ̀ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún DSP Henry Okoye léyìí tó jẹ́ pé tí ó sọ ọ́ di mímọ̀ nínú àtẹ̀jáde rẹ̀ kan tó fi léde ní àná òde yìí tí ń ṣe ọjọ́bọ̀ ó jẹ́ kó di mímọ̀ ó ní ihun tó mú wọn ṣe àṣeyọrí iṣẹ́ tán ṣe òun náà ni kò ṣàìṣe yín ọ̀rí kíni wín ìwádìí kan léyìí tó jẹ́ pé tí wọ́n ṣe sí bí wọ́n ti ṣe àkọlù sí tí wọ́n ti ṣe àkọlù sí àgọ́ ọlọ́pàá tó ń bẹ ní agua èyí ni ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ṣùgbọ́n léyìí tó jẹ́ pé tí wọn kò lórí ọ̀fẹ́ àti àǹfààní láti ṣe àṣeyọrí wọn ni adarí ikọ̀ àwọn onígidì gan ẹ̀dá ọ̀daràn ọ̀hún òun náà ni ìkan nínú wọn a máa jẹ́ sí emela alias disaster léyìí tó jẹ́ pé wọ́n sọ ọ́ di ẹ̀dùn arinlẹ̀ ẹ wo ìròyìn mọ̀ nbẹ nbẹ̀ jọ ẹ lọ sí ojú ìwé kan nínú ìwé ìròyìn the sun kẹrọ ka eléyìí tó kù bẹ́ẹ̀.
1: Láti ìpínlẹ̀ Niger lójú ìwé ìròyìn Daily Post lọ́sàn-án tòní náà ni mo ti rí ìròyìn kan òun níbi tí wọ́n ti ní àṣìta ìbọn iná ni ó ti gbẹ̀mí lẹ́nu akẹ́kọ̀ọ́ kan tó ti wà ní ìpele àṣekágbá ní fásitì Ibrahim Badamo sí Babangida léyìí ti ń bẹ ní Lápá ní ìpínlẹ̀ Niger ọ̀hún léyìí tí wọ́n ní àwọn ọmọlógún náà ni wọ́n gbìyànjú láti pẹ̀tù sí Sulasugba léyìí ti ṣẹlẹ̀ ní agbègbè ọ̀hún látàrí ìfìjàpẹ́ta láàrin ìlú méjì wọ́n ní àná ọjọ́ kẹtàdínlógún oṣù kẹsàn-án tá a wà yìí iná ni ìṣẹ̀lẹ̀ ọmọ ṣẹlẹ̀ níbi tí ìlú méjì ti ń fìjàpẹ́ta tí wọ́n sì ké sí iléeṣẹ́ ológun pé kó wá bá wọn paná Sulasugba ọ̀hún wọ́n ní kí làwọn ọmọlógún ó dé bẹ̀ sí wọ́n bá bẹ̀rẹ̀ sí yin ìbọn lákọlákọ wọ́n ní ọ̀kan lára àwọn ta ìbọn yìí iná ni ó ba arákùnrin ọ̀hún tórúkọ rẹ̀ ń jẹ́ Ismail Ishaq Magaji Daily Post lẹ́tìkà níbẹ̀ gan mo ti mú wá fún yín.
0: Ìròyìn pọ́ǹtì ló mọ̀ ń bẹ ní àkàkà mi báyìí lọ́wọ́lọ́wọ́ yìí níbi tí ròyìn kan ti ń jẹ́ kó di mímọ̀ wípé àwọn sójà tí wọ́n jẹ́ ọmọ ogun orí ilẹ̀ ni wọ́n mọ̀ ti dẹ̀mí àwọn agbésùnmọ̀mí tó pọ̀ lọ́gọ̀ọ̀rọ̀ kan wọ́n dẹ̀mí wọn légbodò débi wípé ọgọ́rọ̀ lọ́gọ́rọ̀ náà ni àwọn ohun ìjà ogun tí wọ́n rí gbà padà lọ́wọ́ wọn ní ìpínlẹ̀ Borno. Ikọ̀ àpapọ̀ àwọn agbófinró tí a mọ̀ sí Troop of the Joint Task Force ń bẹ ní ẹkùn ìlà oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà yìí wọn Operation Andikai. Òun náà ni a ti sọ àwọn agbésùnmọ̀mí kan àwọn onígidì kan ẹ̀dá bandi bandíìtì wọn ti sọ wọ́n di ẹdun arinlẹ̀ débi wípé ńṣe ni wọ́n rí àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà ogun ni wọ́n rí gbà lọ́wọ́ wọn àti àwọn ohun èlò ọmọ ológun míì lásìkò ìgbà tó jẹ́ pé tí wọ́n ti ṣe wọn bí iṣẹ́ ní ìpínlẹ̀ Borno lọ́hùn-ún wọn ni àwọn iṣẹ́ àṣeyọrí iṣẹ́ náà ló wáyé látàrí etíṣe ti ìfúnmífúnlẹ̀ àti ìtọ́pinpin nǹkan tí wọ́n gbọ́ ọ wọ́n ní wípé àwọn tó tẹ̀síwájú ní bí ó ṣe jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ onígidì kan ẹ̀dá ọ̀hún ni wọ́n fẹ́ ṣe àkọlù sí ibùdó ìṣọwọ́ṣiṣẹ́ àwọn ọmọ ogun kan léyìí tó jẹ́ pé tí ó ń bẹ ní Ganjiram ní ìjọba ìbílẹ̀ Nganzai ni àti ìjọba ìbílẹ̀ Marai ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí àtẹ̀jáde àwọn àrígbámú ìròyìn kan láti ọ̀dọ̀ ti o jẹ Adele adarí Adele ẹ̀ka ìròyìn fún olúùlú àpapọ̀ àwọn Andika ọ̀hún Captain Muhammad Gonne tó fi léde lónìí tí ń ṣe ọjọ́ ẹtì ó ní wípé àwọn ti sọ wọ́n di ẹdun arinlẹ̀ o àti wípé àwọn ti ṣe àṣeyọrí lórí ọ̀rọ̀ àwọn onígidì kan ẹ̀dá ọ̀hún ẹ lọ sí ojú ewé kan nínú ìwé ìròyìn punch o ẹ lọ ka eléyìí tó kù ńbẹ o.
1: Omi lẹ́yìn rẹ báyìí lójú ìwé ìròyìn punch ọ̀hún kan náà ṣùgbọ́n ìpínlẹ̀ Akwa Ibom náà ni mo gbà lọ wọ́n ní tenant tuntun rèé tí ó ti kọ́mọ níbọ̀ rẹ̀ ó ti kó wọn jápa o nípínlẹ̀ Akwa Ibom. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Akwa Ibom ti sọ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ń tọpinpin ọ̀rọ̀ kan léyìí tó ní í ṣe pẹ̀lú bí arábìnrin kan bí ó ti kó àwọn ọmọ rẹ̀ sákàtà ẹni tó jẹ́ ayálégbé tuntun tó sì jẹ́ pé kò ì tíì pẹ́ tí oko dé ilé ọ̀hún wọ́n sì ní bóyá arábìnrin yìí ó fẹ́ jáde ó bá ní ẹ dákun ẹ bá mi wo àwọn ọmọ mi o tí ń fi padà dé wọ́n ní ṣùgbọ́n bí ẹni tí ó fi ológbòṣọ ẹja náà mọ̀ ni won ni eni ti won ko omo ti bayi o ti ko awon omo ohun o ti ko won japa won ti mo bi o wa won ni eleyi na ni o waye ni joba ibile etim epo ni ipinle ohun ninu foran kan leyi ti o ti lu ori eka ayelujara pa nigba ti won fi ijoro yi mule lana ojobo ni lu uyo ti sori lu ipinle akwa ibom ohun eni to je alukoro fun ile iso olopa eka ti ipinle akwa ibom na dsp tim fun john o so pe

0: iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún ti ń sa ipá rẹ̀ láti mọ kùnkùndọ̀n tó ṣẹlẹ̀ gan ní pàtó àti láti lè wá àwọn ọmọ ọ̀hún láwárí kí wọ́n sì fi ẹnikẹ́ni tọ́wọ́ bá tẹ̀ látàrí èyí jòfin pọ́ńchì lẹ́tìkà níbẹ̀ gan ni mo ti mú wá fún yín.
1: Ó dàbí o ti mọ nínú àwọn ìròyìn tó jẹ́ pé tí wọ́n ti ṣe àkójọpọ̀ rẹ̀ ìwọ̀nba tá a lè fi wa ti a le fi lede sisi igbo yin o na ni eleyi un eje ki a si oju oko le fun awon ti anje ololufe ati olulugbo wa tin be ni jibuto orilede agbara aye ki won o le ba wa da si awon royin ta ka number to dodo ti a le leyi o 0055511110 tabi 0706677182. Hello.
0: O ti ja egbiyanju e pada te ba lanfani ise la bi oni sele se wa o e seun
2: engineer katafa lupe lati ide ofese arakunrin to ji jogo to je ja boss e image e towo tentin to wa to lohun oje wa yo lohun oje lohun ose si wa tan bi kan owo tin te se ba tan ba tin ma bi e ko won ba si da lodun won lese kese ni ko won mo ti da jo won pa le mo o ki yen ko eto abo ni keke e ni tenu gbe wo
1: ami ase atayin na
0: baba oni keke nikan le mo nki lori eto ntin awo bi nu hello
3: aye si la
0: ise le la bi oni sele se wa o
3: e ta sun cha isa so ma oni ti sera lo npe yin lati pelo
0: e se re ka
3: bi ya to po jale ati kekere ni ya yen tin ko mo yen lele njo ko mu bata wa lati su ko gbale abi bairo se ba je be o me lo jale o be re ani ko si le se ko si le di eto to ya ko mu lóyejejere ṣiṣẹ́ kó sọ wọ́n ti máa méjì bẹ́ẹ̀ yẹn gbọ́rọ̀ gbọ́rọ̀ báyìí láàrin ẹ̀wọ̀n àti ìyá àtọmọ náà ọlọ́run má jàbó lè lọ́mọ o ẹ kú ètò.
0: Àmì o ẹ ṣeun gan ni hello ẹ ti wà ń bẹ o àtọ wọn ò tí ṣetán láti bá wa lò ó hello. Kí a lóde tí ń já báyìí ẹgbìyànjú ẹ padà tẹ bá láǹfààní o ẹ ti wọlé o ẹ ṣeun ẹ kásán o.
4: Ẹ máa kó tó.
0: Ọlọ́run ní tó.
4: Aláàjì owó ni mo lókè láti lórí. Bí o tí mo fẹ́ dá sí ni wípé ayálégbé tí ó kọ́mọ tí ó kọ́mọ sá lọ yẹn. Àgbàdúrà pẹ̀lú gbọ́nà ọwọ́ àwọn agbófinró àbá tó tọ́ kí Yorùbá fi yẹ. Ẹ ṣeun ẹ máa kó tó.
0: Ẹ ṣeun dúpẹ́. Hello.
1: Hello à ń gbọ́ yín.
0: Ẹ dákun ẹ mọ flash wa lórí ètò yìí àwọn nǹkan gbìyànjú láti flash wa ìdọ̀ ọbọ̀ kì kò ní fún ohun tó dà kò ní fi flash yín o ẹ bá wa sọ lẹ́sàn-án. Iṣẹ́ láàbí oníṣẹ̀lẹ̀ sí wa o.
2: Ìyá oníkẹ̀kẹ́ mo wá máa kí bàbá mi ò kí bàbá oníkẹ̀kẹ́ o ìyá oníkẹ̀kẹ́ mo kí o mo wá kẹ́yìn méjì o ẹ kú ètò látàárọ̀ àbílò ṣàbṣàbì ló ń gbè látàkù
0: rẹ.
2: Èmi kọ́ la ti máa ń gbọ́ ìròyìn wọn kọ́ ọmọ ti yàn wọn kọ́ ọmọ lọ ṣé kò yẹ kí èyí ti jẹ́ àdìkọ́gbọ́ fún àwọn ọmọ Nàìjíríà. Ẹ jọ ẹ tún gbọ́dọ̀ yín báyìí gbogbo èyàn ọmọ Nàìjíríà ẹ yẹ kọ́ ọmọ ti ní ẹgbọ́ ní ìbọ̀ inú ojúlọ rí àwọn ọmọ náà lágbára ọlọ́run a ò ní kábàámọ̀ lórí ọmọ o ẹ pé tó.
0: Ẹ ṣeun fún ìdásí ìsinyìí àti àmọ́ràn tí ẹ fi léde fáwọn ọmọ Nàìjíríà torí táwa kan bá ti ń lọ bí iṣẹ́ báyìí á ní ẹ dákun bá àwọn ọmọ wa o àwa sì ti gbọ́kànlé wọn àti pé kílédùà náà kí ó fọwọ́ tó àwọn
1: ẹ̀ka ẹ̀dá
0: fọwọ́ tó wọn
5: lọ́kàn.
0: Ẹ
5: ẹjọ́ ilé tí mo fẹ́ dá sí ni ti àwọn tó jí ọmọ gbé lọ yìí tí wọ́n kọ́mọ sí yàn kò máa ń ṣe ni kò ń ṣàná ló ti ń ṣẹlẹ̀ o tó o kò sóhun tuntun lábẹ́ ọ̀run adẹ̀ǹgbọ́ rẹ́díò ní gbogbo ìgbà ọmọ wa ò ní bọ́ há o a ní fi ìkàṣọ́ yan o tó torí bẹ́ẹ̀ kò ní kálukú kíyèsí ara ẹ ṣe gan ọlọ́run lára.
0: Àmì ọlọ́run la nàìjíríà kọjá. Hello.
1: Hello.
2: Kàyéfì ńlá.
0: Iṣẹ́ láàbì oní
2: ilé ètò bàbá oníkẹ̀kẹ́ àti olórí glo dúdé ni látòkè àrò oyin ẹjọ ìyá àtọmọ ó ní agbára o like mother like son wọn tún béèrè ọmọ lọwọ rẹ ó ní kò sí ilé tí tó fi jalè kò tó fi rí tipẹ́tipẹ́ ló ti jalè yan ọmọ eighteen years níbo lóyìnbé ẹlẹ́ẹ̀kejì 37 years ilé ètò wa jọ mí lójú nínú rẹ ni pé ó lòun ò jẹ̀bi ẹjọ sí olólẹrù ni tó ní kí ọ̀sán lòun ò jẹ̀bi tó tún gba lọ́ọ̀yà ọwọ́ ti tẹ̀ wọ́n bá ẹ kó àwọn wọnyẹn ò yá máa gbé nílùú o àti ìyá àtọmọ àti ilé tó jalè tó bá padà dé jàgùdà páálí ni wọn máa da o kọ pa tó ni ẹ ṣe ẹkú ètò dúdé látòkè àrò oyè.
0: Bóyá lè sáré mọ ọyọkan sí nípa pàpà. Hello.
6: Ẹnlẹ́ o ìyá oníkẹ̀kẹ́ àti bàbá oníkẹ̀kẹ́.
0: Ẹ mọ̀ ṣeun o bàbá oníkẹ̀kẹ́.
6: Ẹ wà kẹ̀kẹ́ yẹn dé Jérúsálẹ́mù
0: o. Àmì o.
6: Mr. Tare láti ọ̀wọ̀. cherry awon bi mi on le si on boju to mo nibo ko ti sede o mo wa nibo o wa gbe omo ti won lo ko mo e fun ajaje o je mi loko e ni wallahi awa omo yen wa lai awa la wa yi lode awu bi mi le si to ba ko mo eyan ko to se de o mo nu e o pe awon omo Nigeria se on desperate ba de omo to ko fun logogo ko de ewo ko awon yoku logbo awon bi mi to le se apo logbo ami ya ta lo won aso olohun aso mo e o ti na wa ri iwe yin obi e ma ko mo ti yo de ba mo ke ba mo nu e o te mi oju e lo
0: o da esun sugbon yi ki wa se obirin nikan bo ti wa lobi na lo wa ni gbanja o le sele sokunrin na to ye pe o ti le sele sokunrin
1: e yin obirin mo nbe ni kakun awon
0: e se won ni ka awon okunrin na kan ye mo toju omo ni o le je pe okunrin na lo ko mo ti yan nigba mi sugbon ka se amoro won ko le kai dada o le sele sobirin o le sele sokunrin e se e ja mo ile wa fun toni atun pade ni pelu ayo ati dunun lojo aje awon ti won ti ki wa lori eto yi loju opo Facebook wa aladeni ka kikiwo ati bamisele abiodun awon ni gm wa ni enu loro wa lohun e seun ayose wa ko ni baje oluwa re mi lekun idowo loruko temi o igba mi tajo mo lafani lati mo pade ki to mo ko atun gbo kelemi mo gba odabo
1: alade tin ji ade ni yi loko ti mo nje baba o ni keke worldwide only overgraded in the universe olowo ori iya loja kan soso ni ilu mariwo eje ka te jeje ni weekend yi o bi mo ti mo n wi weekend ni ke eje ka se o e mo mo je ka weekend ara wa

0: oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ. Rédíò àwa ara wa ni jọ. 99.1 FM Ìjàpò Àkúrẹ́. Glow FM 99.1 Àkúrẹ́. Ẹ̀wẹ̀nu ilẹ̀ kẹ́ ẹ̀wẹ̀nu ọkọ́ torí yín la ṣe wà.
1: Day from the heart of Akure, this is Glow 99.1 FM. You are listening to Glow 99.1 FM. Refresh.

0: Hello, kiddies. Guess what? Your favorite children's radio show is back.
1: Go Kiddies is back bigger, brighter and more exciting. Get ready to learn, laugh, play games, hear amazing stories, answer fun questions and discover beautiful life values every single week.
0: Wow! What time is Glow Kiddies?
1: Catch Glow Kiddies live every Saturday from 4 p.m. to 5 p.m. One full hour of fun, learning, music, games, stories and exciting call-ins just for you.
0: And it's hosted by our favorite auntie on radio,
1: Auntie Rachel. Tell your friends, tell your classmates, tell your brothers and sisters. Don't miss Glow Kiddies every Saturday from 4 p.m. to 5 p.m. where children learn, laugh, grow, and shine. Glow Kiddies, keep glowing.
2: Iron bars will bend and break, bend and break, bend and break. Iron bars will bend and break.
3: Tutu arere o
4: je mo pe iriri aye kan o pa ni
3: o lo ma mu ko ni
4: be mo sore ko gbe mi lowo ikakan ninu ni
3: eni ija o si de ba ni para ale re lokunrin
4: awujo lore nle tututu to le bi osu
3: yu si ma waye lagun meje irole
4: 7 p.m.
3: gbogbo ojo Saturday
4: pelu lulufe yin
3: omo ba Sunday o ye diro
4: Sunday igboro oro
3: igboro ede
4: papa jeje ti o feran ejo lori ikanni
3: awujo lore
4: bi tawon eniyan le ti ma ke gba mi gba
3: lori awon ilakoja won
4: ti a o si jo tiri woye wa ojutu si awon ipenija na
3: gbo eni to ba si fe wa sori eto yi
4: won ti gbodo wa laye ka Glow FM
3: saaju eto to gbera so
4: eyi pelu eri to daju nipa iranlowo ti enilo
3: ti enilo iranlowo ni
4: tabi iwo na fe darapo mu awujo awon eniyan anu to nro ni lowo
3: 090 324 6983
4: 090 324 6983
3: awujo lore di osupa to letete
4: e tu gba yiyewo
5: ori ologo
6: oluwaru o ma se
5: Ètò tí wọ́n ṣàgbékalẹ̀ fáwọn ọmọ lẹ́yìn Kristi. Ètò tó nímì sí tí ń kọ́ni lẹ́kọ̀ọ́ Ọlọ́run tó tún jẹ́ kí gbàgbọ́ ẹni àti ìrètí ẹni kí ó fẹsẹ̀ rinlẹ̀. Èdìdì má jẹ̀mọ́ láàrin ọmọ lẹ́yìn Kristi. Abala àkọ́kọ́ ni fìyìn fọlúwa. Orin àti yìn la fi lè rí nǹkan gbà látọ̀run wá. A tún máa láǹfààní láti lè máa jẹ́rìí ságbára Ọlọ́run. Ọ̀rọ̀ láti inú ìwé mímọ́ ni ó tẹ̀lé tó jábalẹ̀ lẹ́ẹ̀kejì. Ètò yìí tún wà fáwọn ìránṣẹ́ Ọlọ́run láti lè wá dá gbogbo ayé lójú lówó ẹ̀kọ́ ọ̀rọ̀ láti inú Bíbélì wá. Abala ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ yànjú nípa àwọn onígbàgbọ́ lára ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ. Tọ́pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ tí a ń kojú abalẹ̀ lẹ́ẹ̀kẹrin ní ìrìn àjò nínú ìrere àwọn gbajúgbajà ajínrere lẹ máa láǹfààní láti bá pàdé òwúrò ológo ní èdìdí májẹ̀mú láti lè bá Jésù jọba àǹfààní bẹ fún yẹn onílé iṣẹ́ ńláńlá àtòníṣòwò kékèké gbogbo ilé ìjọsìn tí wọ́n bá fẹ́ ṣe sọjí àti àjọ̀dún ètò yìí ni ó mọ wáyé ní gbogbo ọjọ́ ìsinmi ọjọ́ Sunday látago méje àbọ̀ àárọ̀ sí ago mẹ́sàn-án àárọ̀ nìkanni Glow 99.1 FM kíkí owó ọlálẹ́yẹ ni ó mọ tukọ̀ ètò ọ̀hún ẹ lè mọ pè sórí ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀ yìí 0706427 7018 ní òwúrò ológo káde gbàbẹ̀ wọnú ògo tuntun.
7: O ti de o eto ke eto kan ti ba fe dore o ya dede oluwadu ya sha sategun o ya ti sategun o ya surugudu surugudu o de wo ninu ile lori eto kan ti a pe ni iriri oni bara customers experience ni gbogbo ojo isimi Sunday be lati agogo meta si ago meta abo 3 to 3:30 p.m. iwonta ni iwonra ni tabi onise owo ni o ati agbasese ati be lo ni o bawo ni iriri yi pelu oni bara yin abala akoko lori eto yi ona la pe ni iriri oni bara nibi ti a ti ma yanan na oro ibasepo laarin awon oni bara meji abala ke lori eto ilape ni nde o ye ko ribe nibi tel ti ma pe kelu tesi ma dashi eto atoku eto na dada oluwatuyi ak kikiyun omo ijoba orun fun ipolowo oja e pe si 081 3556381 eto iriri onibara to se customer experience e ma salai gbo ni gbogbo ojo Sunday 3 pm to 3:30 pm ago meta si ago meta abo lo ma waye ki ose yi e ma salai gbo o lori Glow FM 99.1 FM ni ilu Akure ni Ijapu ibe lo ti ma waye e o ta atajere ami ni ke ṣe
8: sato lo jesu momore e ṣe ko ni o
9: igba irawo ko le mole to supa ade ori oki ojo teye keye Glow 99.1 FM
10: kills me Mr. DJ you are listening to fresh music on Glow FM you want the song we press

0: 99.1 FM Akure.
1: Wọ́kìlú mọ́ ètò ó balẹ̀ bí ọ̀wà ara òjò ètò kan ṣoṣo bí ẹgbẹ̀rún rú ẹ̀ ìdánlọ katapila ọkọ̀ òkè ó ti dé sórí ìkànnì yìí glo 99.1 fm ètò akọ́nilọ́gbọ́n tó dùnyàn gbàyàngbà tí gbọ́ngbọ́n kan sí ni abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lónìí abala àkọ́kọ́ ní ẹ̀fẹ̀ àti àwàdà lónìí rànran níbi tẹ́ ti máa rẹ́rìn kéékèèké nígbà tí àwọn atọ́kùn bá ń fẹ̀fẹ̀ àtàwàdà pẹ̀lú àwọn odù ọlọ́jì kàbìtì kàbìtì tí pàrònú ẹ ní rẹ dá yín lára yá abala kejì ni ẹ bá wa dá sí kíni kí n ṣe níbi tá a ti máa ṣàgbéyẹ̀wò ohun tí ń ṣẹlẹ̀ sọmọ ẹ̀dá èèyàn tó sì nílò ìmọ̀ràn abala kẹta ni ẹ mú nọ́mbà ẹ jẹ̀bùn tẹ́ẹ̀tì láǹfààní àti pè mú nọ́mbà tẹ́ẹ̀sì jẹ̀bùn tó nítumọ̀ ìdánlọ ọjọ́ Friday ọ̀sọ̀ọ̀sẹ̀ ní o lórí ìkànnì glo 99.1 FM láago mẹ́sàn-án sí mẹ́wàá alẹ́ 9 to 10 PM àwọn ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ tó dántọ́ méjì Adébíyí Àbáyọ̀mí Asọ̀rọ̀ tẹ̀fẹ̀ tawadà tí gbogbo èèyàn mọ̀ sí MC Decent pẹ̀lú Ọláyẹmí Adékúnlé Agbólóhùn bí ọ̀jẹ̀ amúlẹ́nu bí abẹ ni ó máa tọ́kùn ètò ọ̀hún ìdán.

0: Hello, kiddies. Guess what? Your favorite children's radio show is back.
1: Go Kiddies is back bigger, brighter and more exciting. Get ready to learn, laugh, play games, hear amazing stories, answer fun questions and discover beautiful life values every single week.
0: Wow! What time is Go Kiddies?
1: Catch Go Kiddies live every Saturday from 4 p.m. to 5 p.m. One full hour of fun, learning, music, games, stories and exciting callings just for you.
0: And it's hosted by our favorite auntie on radio.
1: Auntie Rachel! Tell your friends, tell your classmates, tell your brothers and sisters, don't miss Glow Kiddies every Saturday from 4 p.m. to 5 p.m. where children learn, laugh, grow, and shine. Glow Kiddies, keep glowing.
2: Iron bars will bend and break, bend and break, bend and break. Iron bars will bend and break.
3: Tutu arere o
4: je mo pe iriri aye kan o pa ni
3: o lo ma mu ko ni
4: be mo sore ko gbe mi lowo ikakan ninu ni
3: eni ija o si de ba ni para ale re lokunrin
4: awujo lore nle tututu to le bi osu
3: yu si ma waye lagu meje irole
4: 7 p.m.
3: gbogbojo Saturday
4: pelu lolufe yin
3: omo ba Sunday o ye di ran
4: Sunday igboho oro
3: igboho ede
4: papa jeje ti o feran ejo lori ikanni yi
3: awujo lore
4: bi tawon eniyan le ti ma ke gba mi gba
3: lori awon ilakoja won
4: ti a o si jo tiri woye wa ojutu si awon ipenija na
3: gbo eni to ba si fe wa sori eto yi
4: won ti gbodo wa laye ka glo fm saaju
3: eto to gbera so
4: eyi pelu eri to daju nipa iranlowo ti e nilo
3: se nilo iranlowo ni
4: tabi iwo na fe darapo mu awujo awon eniyan anu to nro ni lowo
3: 090 324 6983
4: 090 324 6983
3: awujo lore di osupa to le kente
4: e tu gba yi yewo
5: ouro ologo
6: oluwaro o ma se
5: Ìtùtù wọn ṣàgbékalẹ̀ fáwọn ọmọ lẹ́yìn Kristi. Ìtùtù ními sí tí ń kọ́ni lẹ́kọ̀ọ́ Ọlọ́run tó tún jẹ́ kí gbàgbọ́ ẹni àti ìrètí ẹni kí ó fẹsẹ̀ rinlẹ̀. Èdìdì májẹ̀mú láàrin ọmọ lẹ́yìn Kristi. Abala àkọ́kọ́ di fìyìn fọlúwa. Orin àtìyìn la fi lè rí nǹkan gbà látọ̀run wá. A tún máa láǹfààní láti lè máa jẹ́rìí ìságbára Ọlọ́run. Ọ̀rọ̀ láti inú ìwé mímọ́ ni ó tẹ̀lé tó jábalẹ̀ lẹ́ẹ̀kejì. Ètò yìí tún wà fáwọn ìránṣẹ́ Ọlọ́run láti lè wá dá gbogbo ayé lójú lówó ẹ̀kọ́ ọ̀rọ̀ láti inú Bíbélì wá. Abala lẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ yànjú nípa àwọn onígbàgbọ́ lára ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ tọ́pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ tí a ń kojú. Abala lẹ́ẹ̀kẹrin ni ìrìn àjò nínú ìrere àwọn gbajúgbajà ajínrere lè máa láǹfààní láti bá pàdé. Òwúrò ológo ní èdìdí májẹ̀mú láti lè bá Jésù jọba. Àǹfààní bẹ fún yẹn oníléeṣẹ́ ńláńlá àtòníṣòwò kékèké gbogbo ilé ìjọsìn tí wọ́n bá fẹ́ ṣe sọjí àti àjọ̀dún. Ètò yìí ni ó mọ wáyé ní gbogbo ọjọ́ ìsinmi ọjọ́ Sunday látago 7:00 àárọ̀ sí 9:00 àárọ̀ nìkan Glo 99.1 FM. Kíkí owó ọ̀làlẹ́yẹ ni ó mọ tukọ̀ ètò ọ̀hún. Ẹ lè mọ pé sórí ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀ yìí 0704 27 7018. Ní òwúrò ológo káde gbàbẹ̀ wọnú ògo tuntun.
7: Ó ti dé o, ètò kan ètò kan tí bá fẹ́ dọ̀rẹ́. Ó yà dẹ̀dọ̀ olúwàtú ìyá ṣa sátẹ́gùn, ó yà tì sátẹ́gùn, ó yà ṣùrùgúdú ṣùrùgúdú. Ó de wọ̀ nínú ilé lórí ètò kan tí a pè ní ìrírí oníbàárà customers experience. Ní gbogbo ọjọ́ ìsinmi Sunday bẹ̀rẹ̀ láti aagogo mẹ́ta sí aago mẹ́ta àbọ̀ 3 to 3:30 p.m. Ìwọ́ntà ni ìwọ́nrà ni tàbí oníṣẹ́ ọwọ́ ni ọ́ àti agbaṣẹ́ṣe àti bẹ́ẹ̀ lọ ni ọ́. Báwo ni ìrírí yín pẹ̀lú oníbàárà yín? Abala àkọ́kọ́ lórí ètò yìí, òun náà la pè ní ìrírí oníbàárà. Níbi tí a ti máa yànnàná ọ̀rọ̀ ìbáṣepọ̀ láàárín àwọn oníbàárà méjì. Abala kejì lórí ètò yìí la pè ní ìjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀. Níbi tí a ti máa pẹ̀ kẹ́lù tẹ́sì máa dá sí ètò. Atọ́kùn ètò náà dada Olúwàtúyì AK Kíkíyún ọmọ ìjọba ọ̀run fún ìpolówó ọjà ẹ pè sí 08130556381. Ètò ìrírí oníbàárà tọ̀sẹ̀ yìí customer experience. Ẹ má ṣaláì gbọ́ ní gbogbo ọjọ́ Sunday 3 p.m. to 3:30 p.m. aago mẹ́ta sí aago mẹ́ta àbọ̀ ló máa wáyé ti ọ̀sẹ̀ yìí. Ẹ má ṣaláì gbọ́ o lórí Glo FM 99.1 FM ní ìlú Àkúrẹ́ ní Ìgàpù ibẹ̀ ló ti máa wáyé. Ẹ ó ta àtàjèrè àmì ni kẹ́ ẹ jáṣe.
8: Ìgbà ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí òkè òjò tẹyẹkẹyẹ. Glo 99.1 FM.
9: Excuse me, Mr. DJ. You are listening to fresh music on Glo FM. You want the song? We press

0: wọn ní bàbá ṣe ń tọrọ ọmọ náà ní
1: ká mọ la
0: ọmọ tí ò ní bani lórúkọ jẹ ni kọlọhun fún wa
1: kámọ bíbí kú bí ọmọ
0: tí ò ní kó wa sí yọyọ
1: ọpọlọpọ ọmọ tó jẹ bí abirun ni wọn pè ní bí kú bí ọmọ àìmọye ọmọ tọ lápá tó lójú tọ lẹsẹ tó pé ṣọmṣọm ṣùgbọn tó yẹ pé kò sálùbáríkà lára
0: nígbà tí ó máa ń fún òbí ẹ ní fọkànbalẹ àtìyá àti bàbá ọlọmọ fún wa ní ọmọ àrísunkún
1: àbí káwa náà ó sì tọjú yìí tọlọhun fún wa torí ìtọjú tún ní í ṣe nínú ayé ọmọ o
0: torí àkókò wa kí ni mo rí tí n ò sọ ẹ mọ pé èmi ò lè mọ rí sọ tí n bá ti ẹnìkan ni ọrẹ wa kan ni kọlọ mọ mu wa
1: àmì
0: jẹjẹ mọ pé ọrẹ wa yìí ó ní obìnrin kan nífẹẹ ó nífẹẹ obìnrin òun wàá fi bẹẹ gbà tóbìnrin òun púpọ torí kí náà ni kò bá bíi pé bóyá bígbà tóbìnrin fọgbọn tó fi fọgbọn tirẹ mọkùnrin ni so gba ti ọrẹ wa yi si wa ri pe ẹni gan ki se wọti un o wa ronu pe ki lo n le fi se obi gba mi to ba wa si ile e o le ko n le pe o n jade lo inu ile o ni o tun bobirin un ko ni ko n be a tun de pada yi o tun ba a tun se nkan kekere igbajugba mo a tun fun pe boya bo n ti e se na yi ko ni wa
1: akẹru ẹ lọ
0: ko si ti o fi se tan obìnrin o takú síbẹ̀ o
1: odegun ẹja
0: o di takuti o takuti ọrẹ wa yi wọn a wo pe ohun tó ṣẹlẹ̀ yìí ó wá bi àwọn èèyàn pé òun ti ṣoríṣiríṣi
1: kí lòun ò fi le
0: kí lòun ò fi le pẹ̀tẹ́ mi ní sì wá rí pé mo ní tó fi le wà mo ní kó sàrọ̀ra wá
1: onímọ̀ràn
0: àwọn girlfriend yẹ tó jẹ́ pé onífọ́tò wọn bíi mẹ́fà lọ́wọ́ tó dáa pé tó bá ti ń rí kó kàn kó lórí ara wọn kó kó so iṣẹ́ tàtẹ́wù ẹ̀ tó bá ti dé oní kó kó so iṣẹ́
1: kí ló fẹ́ fi fọ́tò obìnrin ṣe
0: oní kò mọ wọlé mo ní tó bá ti wá ń wò ní kọ̀ọ̀kan pé díá tálẹ́ ní mo ní ohun tí ó wàá ṣe ni pé kọ́ RIP sórí àwọn mẹ́fẹ̀ẹ̀fà
1: pé ṣáwà fọ́tò obìnrin mẹ́fà kó jọ
0: kòkànkó RIP sórí ẹ̀
1: kòkànkó ń jọ kan mọ sunkún lé wọn lórí.
0: ó ṣe wá ó ní àdíá kí ní àfàìn gẹ̀yìn kí ló ṣe tó fi kú báyìí tán dẹ̀kọ́ RIP ọ̀ mo ti fẹ́ sọ fún ẹ ti pẹ́ nítorí tí mo fi ń nà
1: ẹni àkọ́kọ́ ìyàwó mi rèé o
0: àkọ́kọ́ ni alákọ̀ọ́kọ́ rèé abára wa lò kó bóyá lójú
1: oṣù mẹ́ta
0: lọ bó ṣe dágbére nìyẹn ẹlẹ́ẹ̀kejì tún tún rí
1: kò lójú oṣù méjì lọ olóṣù mẹ́rin tí ẹ
0: olóṣù mẹ́rin
1: gbogbo wọn
0: kò sí tó sà lóṣù
1: méjì ìwọ gan lọ pẹ́jù lé mi
0: ìwọ lo pẹ́jù ìwọ sì ní báyìí kò sẹ́ni tó tì lóṣù mẹ́fà ìwọ ní nísìnyí
1: ìgbọ́n tó wọ́n sọ fún mi wípé ọ̀kárẹ̀ orí bí retí
0: wọ́n
1: wá sọ fún mi wípé ètì ẹ̀ gan ti súnmọ́
0: mo wá sọ fún ẹ̀rù yẹn ló wá ń bọ̀ pé mi ò fẹ́ kú ẹ ní táìmù yìí ṣé wà á mọ bá mi máléèjì náà bóyá ikú yẹn lè forí ẹ.
1: ikú kẹ èmi kẹ
0: àtijọ́ yẹn lè fi rọ́bọ̀n tá a sọ ẹ̀ mọ́
1: tá a fẹ́ kú
0: àtijọ́ yẹn
1: tá a fẹ́ kú
0: tá a sọ ẹ̀ mọ́ ìyẹn dúró bẹ́ẹ̀ ọlọ́run máa mú wa
1: ìkan gbé mi nù ẹ mọ̀ ń bọ̀
0: obìnrin yẹn ẹ sì mọ̀ pé àwọn obìnrin tán bá gun ọ̀kadà àwọn ọlọ́kadà yẹn wọ́n ṣèdí ẹ̀yìn ọ̀kadà wọn bí ilé
1: gbangba
0: tí ó jọ tí ó wà á fi ẹ̀yà tí ó fi máa lu ọlọ́kadà so ọlọ́kadà yìí tó bá ṣàtiwá
1: sán mọ̀mọ́ ṣe ni
0: mi ò tiẹ̀ mọ̀ fún wọn o tọ́kadà bó bá ti rí kòtò kékeré yóò ti tẹ bírèkì lójijì jì ìyẹn ó kàn tún da àyàlé ní ẹ̀yìn ni ó ṣàṣe bẹ́ẹ̀ tó bí ẹ̀mẹ́ fà sí méje ẹni tó sì gbé kò mọ
1: kò
0: fúnra pé nǹkan báyìí làwé ń ṣe bó bá ti wá bọ́ sí ibi gálọ̀pù yóò àtún sẹ́yìn bí eléyìí yóò
1: tún
0: gbà tí ó wá yá tó wá gbẹ́ nìyẹn débi tó ń lọ ó wá ní èlò lowó ẹ̀ oni àti
1: ẹ má wọrí
0: àǹfààní tí mo jẹ ti kọjá kí n ti ẹ gbàwó lọwọ yìí àǹfààní wo lẹjẹ mi ń wo pé gbogbo bí mo ṣe ń tẹ bírèkì tẹ ń dà
1: bọ mi lẹyìn ẹ ní gbẹyàn wò tẹlí gan kò fẹ jàǹfà nítorú èlé
0: ọlọ́run mọ̀ ń yàn
1: ayé yìí ti dẹjú kejì o kọlọ́n dákun kọ́ ṣàánú gbogbo wa wọn nílé ayé yìí wọn ní kọ̀ sọ́fẹ̀ẹ́.
0: Benny.
1: Hmm. Ko so fe. Isile ti leleyi o. Mhm. Emi o gbe lo ni tefe o.
0: Mhm.
1: Isile ti ni mo fe fi se fawon eyan o.
0: Oda.
1: Ijo mo wi pe ko so fe.
0: Lona
1: wo. Onkun ti ba nbe lowo re ti aye ba fi n ti an fi n ke o tan fi n wa o. Tete gbianju ko toju e o. Mo wa woye wipe ko si eda eniyan to se wipe gbogbo nkan ti eyan ba n tele ti won sa tele kube eh oni on lo ni se o bi obi ba obi to ni omo e to ba wo inu aye omo ti o ri nkan to ba ye ko gba nbe njo mo wipe obi won wa bi obirin kan ni jo ni won ni eh oko re wa pe oni yawo mi I know you love me.
0: Mhm.
1: Oni ni gba kan.
0: Ah, pe ki se bayi mo?
1: Ki se bayi mo.
0: Kilo tun.
1: Ah, kilo wa de.
0: Lo fi je gba kan.
1: Won wa fe ma salaye lore re ba de. Na ba jo jade. Won ti yanju oro yen. O tun to bi ose keji, o tun so pe babe, I think you love me. I love you. Ha. Uno ni I love you, but ni gba kan. Iyan ko ife yen ori bi ti tele mo nigba to ya ti omo okunrin ba wa duro pe ore ma lo won jade mo iyawo mi ni igba kan o wa ri pe o nsa ri pe ore un gule ni nse ni ile ohun ah nigba kan lo ni fe mi igba ti omo ti o wa wo ni mo ti jade ti pe o lo mo pe nkan ti yara ti mo ni ene kan soso lo le wo yara nkan to de le wo yara to le wo yara ti mo tilekun e pinpin yi odo e lo wa ko de wa function mo ki won ni kin joko ti bayi won na bere pe kin obirin joko ti
0: awon na mo
1: alo ni o function mo
0: ah ko si nkan
1: o le ene kan soso lo le wo yara to n ti pa lodo re lode wa Ngode ko de function mo.
0: Ah, kini o wa se si to
1: function. Ah. Ke wa ni gigi se mo de salaye fun e now. Pe suddenly na ni gbogbo stress, gbogbo wahala mi, ise ti mo nse nigba ti won shift mi, kon gbe mi lo si company wa yen hard work ni mo nse nbe, lo je ki n weak. Ah. O ni gbogbo se yowu to ba ti se.
0: Ko
1: gbodo je ki kini yen o weak. Ani yara ti mo ni se mo ti lekun e pinpin ni ko si odo eni to le wo be wa o wa sese wa so fun mi pe kin oruko e emi o na se ta o
0: o kuku so fun o so fun gidi
1: ngba so mirin yen je ala o ja lagbere abi o ja lagbere salagbere ni
0: ti salagbere o so tinu e ni o to wa nu e lo so

0: ìpéǹjàpè ní iléeṣẹ́ ọ̀hún.
1: Tẹ́lẹ̀ máa ma ní ọ̀rọ̀ àdámọ́.
0: Hello. Ẹ̀kalẹ̀.
2: Ẹ̀kalẹ̀ o. Orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá o. Ẹ ṣiṣẹ́ yìí nídìí rédíò yìí.
0: Ẹ ṣiṣẹ́ yìí kalẹ̀ ráyè gbọ́ra wa dáadáa.
3: Mo lè ṣiṣẹ́ yìí.
0: Ó yá ẹ bá wa fún ọkùnrin nímọ̀ràn. Kò fi ṣẹlẹ̀. Kí ni ó wà á mọ jẹ?
3: Àṣìṣe mi náà ni ọlọ́run àgbà.
0: Ok, ìmọ̀ràn ti yín nìyẹn. Ó yá ẹ mú nọ́mbà.
3: Nọ́mbà
0: 8. Mo ti jẹ táyà ẹsẹ̀ ọkọ̀ kan ní ọ̀dọ̀ 15 ni àwọn táyà ti bẹ́ẹ̀ sí sábà ń lò, but ó ti di àlámẹ́ǹtì lẹ́gbẹ̀ẹ́ kan, bóyá ilé máa lè jẹ.
2: Ṣẹ́bùn.
0: Ẹ jí ṣẹ́bùn. Ẹ mọ ìtàn ta táyà
2: rẹ̀ tó sí. Ẹyin lẹ́dẹ̀ jẹ́ o, ọ̀fẹ́ ni.
0: Ẹ kàn lọ́bẹ̀ lọ́fẹ̀, dàrẹ́tọ̀ afúyẹ́ bèrè dàrẹ́tọ̀ búṣà tó ń ta bẹ́ẹ̀sì afún yín. Búṣà.
2: Ní búṣà ni.
0: Ní ìbẹ́ mọ búṣà ní.
2: Ọ̀yá rúgbulẹ̀.
3: Ok, tí máa ti débẹ̀ sí wọn lọ́ba àti máa tọ́pẹ̀ fún ọ.
0: No, ẹ kàn béèrè ní ẹ̀yin lẹ jẹ táyà.
2: Ẹ lẹ jẹ táyà.
3: Ó ga jù.
2: Táyà tó ti.
0: Ẹgbẹ́ kékeré kan ló kọ́ di àlámẹ́ǹtì.
2: Ó ti ń yọrin díẹ̀ díẹ̀ o.
0: Ẹ ṣe máa rí lu ẹ mọ̀ wọ́rí. Ẹ
2: ṣe àdúpẹ́.

0: kìí ṣe gbogbo nù yàrá tàbí pálọ̀ tẹ́ ẹ wà lóní network ẹ̀yìn tẹ́ ẹ bá fẹ́ pè wọlé tẹ́ ẹ dẹ̀ fẹ́ ká báyìí sọ̀rọ̀ ẹ dúró síbi network bá wà. Hello. Ẹ káàlẹ́ orúkọ yín bolẹ̀ tí ń pè. Ẹ káàlẹ́ o.
1: Hello
0: sir. À ń gbọ́ yín.
1: Ẹ káàlẹ́.
0: Ojú ọjọ́ ti yí.

0: ṣùgbọ́n kékeré kò fẹ́ yọ òróǹro kúrò nínú ẹran ẹ rí pé gbogbo ẹran gan ni ó pàdánù ẹyin bẹ́yàn ọba sì ti fẹ́ ṣẹ́ síjú nínú nǹkan ti ń bẹ ní ẹ̀yìn ọwọ́ lójú ẹ̀yìn ọwọ́ ni ó da gbogbo ẹ̀ dànù ẹyin adúpẹ́ lọ́wọ́ ọlọ́run o a sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn wa tẹ dúró tì wá wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ti kan jẹlé adúpẹ́ wípé ètò yìí ti ṣe bẹ́ẹ̀ ètò yìí ti parí lénìí ẹyin kì í dùn ọ́ pọ̀ ṣókí báyìí lọ bí oge lórúkọ gbogbo àwọn tá a jọ mú ètò yìí wá àti gbogbo ẹ̀yìn tẹ́ ẹ dá sí ètò yìí là ń gbóṣùbà ńlá òṣùbà káre fún yín o akínyín ẹ̀yin bàbá ẹ̀yin mọ̀mọ́ wa ọ̀dọ́ àtọ́ kì í dáhán ọ̀dọ́ omi kì í dólókun ọ̀dọ́ owó kò ní dá yín o ẹ ṣe àdúpẹ́ ẹ kú àdúró ti wa lórí ètò yìí ọmọọba
1: ọmọọba
0: ileya
1: Emmanuel ba n dagbere fa awon eyan nitori a ti fe mo pale mo ba
2: eku eto oga eku ise mo ni lokan pe eto wa n tesiwaju si tori awon ara ile won gbadun wa oruko temi ni osanyin rojo imane ti gbogbo awon eyan mo si ojo ileise oba nilu iranakoko ilu oke oro ti ojejejo la o tun ma pade ni ori eto wa
1: o ti kò nínú àkó ti di òkè ọrọ wa.
0: gbogbo ẹ náà náà ní apá àti ìyá kámọ ní ti bàbá.
1: ó dá adébíyí àbáyọmí lèmi ń jẹ ti gbogbo yín mọ sí mc decent. èmi a máa sọ kínní kan fún wa yìí pé ntẹ́mi ò ní ṣẹ̀yìn náà ẹ mọ́ ń ṣe nítorí pé ọjọ́ ti lọ bí àná òrùn rẹ ó ti lọ bí àti wọ ọjọ́ mẹ́jọ látún pàdé bógosi jẹ́ tọ́lọ́ọ̀bá mi ìdùmarè nọ́mbà mi rè fún nǹkan tẹ bá fẹ́. O ya fe ka fi kun abi ka yo ku 08034558941 lekan si 08034558941 o daro orunre lasun kare layo ka pade re anidolu dile yin ara wa o dabo
0: number teyin le pe mi si leleyi fun kun 07033957505 Olayemi Adekunle lo ndagbere pe ka fire pade lojo mejo ka ma dolodi leyin ara wa o daro

0: ilé iṣẹ́ glo 99.1 fm lẹ ń gbọ́ yẹn
1: àtòrí tó sẹ́tò kí dómúdómú tó rin ilẹ̀ dòdòdò
0: pẹ̀lú àwọn ojúlówó ètò àti ìròyìn tí wọ́n manipulate pẹ̀lú àwọn àsọbú àsọrégbé àsọṣègbè gbogbo báwọn kọ́rẹ́ǹtà fi ẹ̀sìn bá ṣe rí gangan lẹ ṣe máa gbọ́ láì sálẹ̀ mọ́ àfàmọ́ àbùmọ́ àti àyọkúrò glo fm yìí máa gbá yìí o ẹ wò ó rédíò amìlótìtì tó kárí ayé lélẹ́yìí sá ó yá máa tẹ̀síwájú kí dédé ó máa glo papọ̀ bẹ́ẹ̀.